kéde ọjọ́ ìsinmi lẹ́nu iṣẹ́ láti fi ṣètò àyájọ́ ọdún kẹtàlá ti ilẹ̀ amẹ́ríkà gba òmìnira nípa kíkéde fífi òpin sí ìṣàkóso ìjọba òyìnbó amúnisìn lọ́dún 1776 èyí ló sì fún ààrẹ trump ní ìwúrí tó fi sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ òṣèlú àti bí ilẹ̀ amẹ́ríkà ṣe dádúró láàyè ara ẹ̀ ọjọ́ ìbí 250 ọ̀hún ó ṣàfihàn bí ọkọ̀ òfurufú adigunjalè àtàwọn ẹ̀ṣọ́ ológun ojú òfurufú tí wọ́n fi ń jagun tó ń lọ tó ń bọ̀ tí ọ̀pọ̀ èèyàn sì mú iná ìṣeré oríṣiríṣi dání pẹ̀lú pé atẹ́gùn burúkú ń fẹ́ lọ́wọ́ ìrọ̀lẹ́ ní gbọ̀ngàn ìgbàlejò wọn tòun tọ́lá ní ṣùgbọ́n kò ń kò dánidánidúró ẹtí gbọ́ kókó ìròyìn náà lẹ́ẹ̀kan sí i ìjọba ìpínlẹ̀ èkó ní òun sì dúró wámúwám lórí ìpinnu òun láti ṣe ìrànwọ́ fún àwọn mọ̀lẹ́bí tí àtijọ́ àti mu tó nira fún nípa dídá wọn lókoòwò ìlú èkó tẹpẹlẹ mọ́ èròǹgbà nípa gbígbógun ti lílo egbò igi olóró ó sì rọ àwọn ọ̀dọ́ wa láti yàgò fún un bí òjò ṣe ń fojoojúmọ́rọ̀ èyí ti mú kí ìjọba àpapọ̀ àti ìpínlẹ̀ kí wọ́n ṣe ìkìlọ̀ pé àfàìmọ̀túnni òjò yìí ni ò ní dúnlẹ̀ títí di oṣù kẹwàá o bákan náà àwọn afọ orílẹ̀-èdè amẹ́ríkà ń ṣe ayẹyẹ 250 ọdún tó gba òmìnira kúrò lọ́wọ́ ìjọba mú wọn lẹ́rú pẹ̀lú oríṣiríṣi nǹkan àmúyẹ ọpẹ́ lọ́wọ́ tèmítọ́pẹ́ ajayi tó jẹ́ olóòtú rẹ̀ pọ̀ sọ́ọ̀nì èmi ti ń tòótọ́ olúmìdé ọlálérè ló ń sọ fún yín pé ó di wọ̀ bí ọjọ́rọ̀

Ṣé wá jẹ́ náà fẹ́ lè ṣe bọ́ǹdẹ̀fẹ̀ láti tó ìgbà ọ̀tẹ̀ tí ó jẹ́ lè ṣe bọ́ǹdẹ̀fẹ̀.

0: Ọlọ́run ọba bíi ti àwọn àlùkò àlàáfíà ọba jẹ́ tí ó ká máa sọ̀rọ̀ àlàáfíà ra fi ń ṣe ọ̀dọ́ àwọn àlàbọ̀lọ́mà pọ̀ sí. Ní abàlẹ́fẹ́ ọjọ́ ọlọ́run ọlọ́run ní pẹ́ ọlọ́run ọlọ́run àìlà haúlà wọlé àkùnrin bàtà fún ìlàgùn láìlà ní ìrọ̀ àzíwìn.
1: A dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba àlejò wa ní ọ̀sán ìrìn àfẹ́ àmọ́ ọ̀dọ̀ láti èjìgbò. Àwọn òkúta bá tún pè yín dà ní ọ́ ti jọ wá. Pẹ̀lú ìgbẹ́ ọlọ́run tó bá gbì

padà wọ́n máa dúpẹ́ fún ọlọ́run ọba àmọ́ lóore o àmọ́ àdúpẹ́ oore tó ṣe fún wa. Ọlọ́run tó ń bá wa ṣe láti ìgbà tá a ti bẹ̀rẹ̀ iṣẹ́ náà láti ìdájí títí di àkókò yìí tí a tún tẹ̀síwájú tá a sì máa tẹ̀síwájú àdúpẹ́ lọ́wọ́ rẹ̀. Wa ń fi ọpẹ́ fún Ọlọ́run la ń fi ọpẹ́ fún gbogbo àwọn aláṣẹ àpọ̀ṣẹ iléeṣẹ́ bond 92.9 FM sọ ni pé kí a máa nìṣó àdúpẹ́ fún àwọn náà. Àmọ́ lóore o ẹ̀yin ọwọ́ ẹ̀yin olólùfẹ́ wa ẹ̀yin èjìká tí ò jẹ́ kí aṣọ bọ́ lọ́rùn wa gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nílé iṣẹ́ bond FM 92.9 àdúpẹ́ fún yín ẹ̀ ṣeun tẹ̀ǹtẹ́ ti sí wa tó gbogbo ibi tẹ́ pẹ́ sí láǹfààní láti máa gbọ́ wa. Àwọn engineer wa wọn ìdáṣẹ́ dúró àwọn aláṣẹ wa náà wọ́n ń ṣiṣẹ́ takuntakun lórí ẹ̀ pẹ̀lú ọgọ́lọ́run ba ẹ̀ṣùn ẹ̀kúfẹ́ wa láìpẹ́ lẹ́jìnà gbogbo ẹ̀ náà lẹ́ẹ̀ máa gbọ́ wa kété gbogbo ẹ̀ tẹ́wọ́pẹ́ ẹ̀ ń bá àfẹ̀mídọ́gba láti gbogbo ògbà tí a bá ti ń ṣàwọn ètò wa àdúpẹ́ lọ́wọ́ yín o ẹ̀ ṣeun àwọn ètò wa yóò máa tẹ̀síwájú nígbà táwọn ẹ̀ka èdè ìgbò tí ó máa tukọ̀ ètò tiwọn náà pẹ̀lú ògbò tí ọlọ́run bá aago mẹ́rin ààbọ̀ ẹ̀ tún máa pàdé àwọn èèyàn alábala ẹ̀ka èdè ti yorùbá títí ìgbà míì táwa sí tún máa pàdé kíza ẹ̀ pọ̀ lábàáyìn lórúkọ tèmi lágbègbè Fúnkẹ́ Adélájà tájà tún kọ àwọn ètò wa fún ti àkókò yẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa lè ṣe bond FM 92.9.

0: papọ̀.
1: Kò jẹ́ bó ṣe ló máa jẹ́ láti iléeṣẹ́ Bond FM 92.9 ìfẹ́ ló ṣe wọ́pọ̀ lóòótọ́ lẹ́yìn tá a ti gbaṣẹ́ lọ́wọ́ àwọn èèyàn wa àwọn Hausa wa àwọn tí Ibo náà ti ṣe tí wọ́n torí ẹ̀ la fi ní omi ẹ̀kọ́ ẹ̀kọ́ ni gbogbo náà àjọ ń kọ́ ọmọ olùbọ́ kó lè ba àdá náà ni ẹ sì mọ̀ pé ìfẹ́ òun náà ni olújọba lórí ohun gbogbo ìfẹ́ làkójá òfin ìfẹ́ náà ló ń gbórílẹ̀-èdè lékè ibi tí ìfẹ́ bá ti wà ni ẹ ti mọ̀ pé ìṣọ̀kan wà gbogbo ẹ̀ yóò sì máa ń lọ bó ṣe yẹ kó lọ torí à ń kí ipa ikú lé o ṣàlàáfíà ni a kú ọjọ́ méjì mẹ́ta a kú ìsinmi èní sunday tèmi bí erébérébéré ó tún ń lọ rèé o èní ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ọ̀la ronú ọ̀la ti gbàgbé yìí pé ò ń bọ̀ wọ́n rárá o ẹ̀dọ́kùn ẹ̀ mọ́ ṣe fẹ́ni ìbọn ọjọ́ ọ̀la jẹ́ ẹ kú ilé o a kú àsìkò yìí lẹ́ẹ̀kan sí a kú òjò wẹliwẹli tó rọ̀ dárí báwo ni ṣó dé apá ọ̀dọ̀ ti lọ́hùn tí ò bá tí ì débẹ̀ ẹ̀ lọ fọkàn ara yín balẹ̀ ṣe fẹ́ òjò ṣé kí n rọ̀jò ìlú èkó pẹ̀lú omi àwọn tó wà nípìnlẹ̀ kan a ń lọ ajá àjá ń sìn ọ̀dà àdúpọ̀lọ́wọ́ ọlọ́run èkó náà ni ẹ̀ta ń pè lẹ́kọ̀ọ́ náà nu èkó nu ẹkú lé làákàrà lé ẹsẹ̀ rè wá làákérò ọ̀nà kábíyèsí làákọ́ba ládé o gbogbo ẹni tá a bí lára obìnrin gbogbo yín pátápátá òun náà ni mò ń kí ẹkú ilé akú àsìkò yìí akú sunday tèní mo wá gbàládùra pé tèní kò ní jẹ́rìí mọ́ fún gbogbo wa lágbára dédùmarè bẹ́ẹ̀ náà ni ẹ̀ka ìdí ọmọlúàbí láti èsì tó fi di aago mẹ́jọ alẹ́ àwọn bàbá wa dẹ̀ ní láti ibi kíkí báyìí ni ọmọlúàbí ti bẹ̀rẹ̀ gbogbo ẹni tá a bá wájú mo kí yín o gbogbo òṣìṣẹ́ ìjọba mo kí yín pátápátá ọba aládé gbogbo baálé ọkọ ìlú ìjòyè àkàrà olè o gbogbo yín mo kí yín o gbogbo oníkakí lọ́rùn òṣìṣẹ́ ìjọba gbogbo yín ẹ̀yin onímọ́tò ilé epo òbítà tí ń gbọ́ wa pátápátá mo tún kì í sọ̀rọ̀sọ̀rọ̀ pérépéré àní tẹnugbó bí ọ̀rọ̀ o bí ọwọ́ o orúkọ mi ò yí padà olúmìdé ọlálẹ́rẹ̀ lorúkọ tèmi o bẹ́ẹ̀ sì pè mí ní olúmaìtì omi ẹ̀kọ́ ẹ̀kọ́ ni láti ìsín tó fi di aago márùn-ún lẹ́ẹ̀fì máa gbádùn wa pẹ̀lú àwọn àṣàyàn ọ̀rọ̀ orin aládùn fún ti ìgbáládùn wákàtí yìí tó bá di aago márùn-ún gérégé a lọ gbọ́ ètò tẹ́tí mọ̀bí ẹni mowó ìwòsàn ìrora ọkàn èyí tí ẹgbẹ́ bíbélì àjọ ni wọ́n àjọ bible society of nigeria tí wọ́n ṣe onígbọ̀wọ́ ọ̀gbẹ́ni bíbélì pẹ̀lú àwọn ìsọ̀ǹgbìn aṣojú àjọ bsn wọ́n bẹ̀ ń kalẹ̀ gbọ́ lẹ́ẹ̀ máa gbọ́ bẹ́ bá ní ohun kan tó ń dùn yín lọ́kàn tẹ́ ẹ lè bẹ́ nìkan sọ ìwà bá wọn sọ ọ́ wọ́n bẹ wọ́n á sì gbà yín lámọ̀ràn bẹ́ẹ̀ ṣe máa tọ̀ ọ́ tá ẹ̀ fi ní ronú mọ́ tí nǹkan ò fi ní ṣe yín tẹ́ ẹ ní gbé nǹkan jẹ́ tẹ̀ sì nínú pokun so agbọ́lọ́run àní irú ẹ̀ agbọ́lọ́run ẹ̀wù lẹ́ẹ̀ máa gbọ́ lẹ́yìn àwọn ètò wa yókùn a máa mú wa fún yín títí di aago mẹ́jọ tí mo wà ń kalẹ̀ ní gẹ́gẹ́ bí ọlọ́wọ́ bọ́tì àti akéde ètò fún ti sáà yìí mo ń kí lẹ́kọ̀ọ́ sórúkọ mi ò yí padà olúmìdé ọlálérè lórúkọ mi bẹ́ẹ̀ pè mí ní olúmaìtì omi ẹ̀kọ́ ẹ̀kọ́ ni.

àti ọ̀nà lọ́wọ́ ọba ló ń sáré ká. Mo lọ́lọ́wọ́ pọ̀ mí balẹ̀ ara bá mi. Inú mi ṣe mú mo ṣe yan fọ́ndọ́fọ́ndọ́fọ́ndọ́. Ìwọ́n tó bá pọ̀ lọ́wọ́ ọba ti ẹ̀ tó tán. Tó gbámú ní ṣiṣiṣiṣi o. Tó gbámú lẹ́sìn mí dédé. Wà máa yọ bí ọ̀pọ̀ lọ ṣe ń yọ wájú ẹ̀rẹ́.

aago márùn kù ìṣẹ́jú mẹ́ta. Wọ́n aṣojú láti iléeṣẹ́ àjọ Bible Society BSA ni wọ́n ti wà ń kàlẹ́ o. Ìgbọ́ni tó gbé Bible mi ti wà ń kàlẹ́ bí. Àwọn bọ́sẹ̀ méjì bọ́sẹ̀ àbọ̀sko kó. Àbọ̀sko àbọ̀sko.

0: bẹ́ẹ̀ni olúwa wá ṣàánú fún wa torí wọ nìkan ló ní àánú lọ́wọ́ àánú lọ́dọ̀ ènìyàn ẹrọ àánú lọ́dọ̀ ènìyàn wọ́n máa ń sanwó fún àánú lọ́dọ̀ wọ lọ́run àlàyé ìbùkún tó pọ̀ jáǹtì rẹ téèyàn ò lè jẹ tán ni ẹ káàbọ̀ sórí ètò pàtàkì tí à ń pè ní ìwòsàn ìrora ọkàn èyí tí ẹgbẹ́ bíbélì ti nàìjíríà àti àjọṣepọ̀ ẹgbẹ́ bíbélì ti ilẹ̀ amẹ́ríkà ń ṣe agbátẹrù ètò yìí iléeṣẹ́ ta ti ń gbóhùn sáfẹ́fẹ́ ta wà yìí ni bond fm 92.9 tó wà ní onígbòǹgbò kingdom gr ìkẹjà ní ladipo bus stop orúkọ mi ni michael olúwàfẹmi adésínà jp mr bible pẹ̀lú mi ṣiṣẹ́ lọ́jọ́ tòní ni àwọn olórúkọ méjì tí orúkọ wọn papọ̀ abọ́sẹ̀dé 1 abọ́sẹ̀dé 2 àwọn màmá wa ni a pè láti bá wa fọ̀rọ̀ jómi tó rọrùn láti bá wa ká ẹ̀sẹ̀ ètò abala tí à ń gbé yẹ̀wò láti bí ọ̀sẹ̀ mẹ́ta tá a mọ̀ sí ìlòkulò tàbí ìṣeni níṣekúṣe abẹ́ ilé táwọn olóyìnbó ń pè ní domestic abuse ẹ káàbọ̀ sórí ètò mà.
1: ẹ kú ilé o ẹ̀yin olùgbọ́ wa ṣe dáadáa lábá yín o àwa la máa wá ẹ̀yin náà la máa bá lágbára ọlọ́run. Emi ni Margaret Aya Oluwa Damilare e kaabo sori eto yi.
0: Nbe re fi bose ebe si.
1: Emi ni abose de Margaret Oluwa Damilare won ti ni bose meji lo wa bi le.
0: Awọn ọmọ náà wọ́n wà ní apá ọ̀dọ̀ bí ń dékejì náà ẹ̀dá orúkọ yìí fún ọmọ Nàìjíríà.
2: Ẹ kú ilé gbogbo ènìyàn o, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó dá gbogbo wa sí láti tú wà lórí ètò lẹ́nìí. Orúkọ tèmi náà ni Abọ́sẹ̀dé Àjàdí. Ẹ ṣeun.
0: Ní ìjẹjọ́, ẹ̀yin èèyàn wa ẹ pè sórí ètò àjọ fọ̀rọ̀ jómi tó rú ọ̀rọ̀. Lẹ́nìí, ẹ tún pè wá torí à ń ṣe ìtẹ̀síwájú àkòrí tí à ń gbé yẹ̀wò ni tá a mọ̀ sí ìṣeni níṣekúṣe abẹ́ ilé. Ẹ jẹ́ fún yín ní kọ́kọ́rọ́ tẹ́ ẹ máa lò 08033449720. 08033449720 àwọn ọmọ wa wọn máa bèrè ìbéèrè lọ́wọ́ wa tí ìpè bá ti wọlé a máa gbé a máa jẹ́ kí ẹ mọ̀ bó ti ṣe ń lọ ó yá ma.
1: ẹ káàbọ̀ sórí ètò ilé nǹkan sí lẹ́yìn a fẹ́ wo àwọn ìbéèrè yìí àlejò wa pàtàkì sí wa lórí ìjókòó tí wọ́n máa bá wa dá a ti ń sọ̀rọ̀ lórí ìlòkulò abẹ́lé àwọn abèrè lẹ́nì báwo ni ẹbí ọ̀rẹ́ aládùúgbò àwọn bàbá nínú ìgbàgbọ́ agbègbè wa àti àwọn bíi baálẹ̀ nínú agbègbè báwo ni wọ́n ṣe lè ran ẹnikẹ́ni tí a bá ń ṣe ní ìṣekúṣe abẹ́lé tàbí tá a lò nílòkulò abẹ́lé báwo ni wọ́n ṣe lè ran onítọ̀hún lọ́wọ́ kí o má tún bọ́ sínú ewu tó tún ju ti eléyìí tó ń là kọjá lọ àlejò wa.
2: ẹ ṣeun ma ohun àkọ́kọ́ ẹ jẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ láti inú nínú ẹbí ẹbí ló kọ́kọ́ súnmọ́ ẹni tá ń lò nílòkulò jù kó tó wá kan ta lágbègbè àti ti àwùjọ. ohun àkọ́kọ́ ni pé tí ẹni yẹn bá fi lè tó lè lanu ṣé mo pẹ́ tó ń lò nílòkulò lábẹ́lé ohun àkọ́kọ́ tó máa ń kọ́kọ́ ṣẹlẹ̀ sí wọn ni pé ìtìjú a máa wà pé ta ni mo tiẹ̀ fẹ́ sọ fún báwo mo ti fẹ́ sọ gan pé wọ́n ń lò nílòkulò tí olóyìnbó ń pè ní shame. So tí ẹni yẹn bá fi lè lanu kọ́kọ́ sọ fún ẹnikẹ́ni nínú ẹbí ohun àkọ́kọ́ tí wọ́n gbọ́dọ̀ ṣe láti fà á mọ́ra kì í ṣe pé kán máa sọ fún pé ẹnijọ́ tó ṣẹlẹ̀ kí ni ìwọ náà wọ̀ báwo ló ṣe sọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀ àbó pariwo ni àbó ṣe báyìí ohun àkọ́kọ́ ni pé ká fà á mọ́ra ká jẹ́ kó mọ̀ pé òun gangan kọ́ lòun fà á tí ìlòkulò abẹ́lé tó fi ṣẹlẹ̀ ohun àkọ́kọ́ nìyẹn. ohun èkejì ni pé lẹ́yìn tá a bá ti fà á mọ́ra yìí ṣáà pé tá a bá ti fà á mọ́ra yìí a lè sọ̀rọ̀ because tá a bá fi lè dá lẹ́kun pé ìwọ gan bó ṣe máa ń rìnrìn kúri mo ti mọ̀ pé bó ṣe máa ṣẹlẹ̀ sí ẹni yẹn rẹ̀ tí wà lẹ́sẹ̀ jù àgàgà wa yorùbá tá a bá pa owó òwe wa ń gbà mí ẹni yẹn lè má lè sọ nǹkan kan mọ́ tá a bá dẹ̀ ti sọ irú nǹkan bẹ́ẹ̀ tí ò bá ti lè sọ̀rọ̀ mọ́ ó tán síbẹ̀ a wá máa lọ farada and ìfarada yẹn ó lè pàpà bọ́ sójú ikú àní rí wàhálà. ìkejì ni pé tá a bá ti fà á mọ́ra bẹ́yẹn tó sọ̀rọ̀ ohun àkọ́kọ́ tá a máa jẹ́ kó mọ̀ ni wípé ṣoré mi ìwọ tó ń sọ yìí kì í ṣe wọ ni nítorí pé ẹlòmíì máa ń wò pé èmi nìkan gbọ́wọ́ tiẹ̀ ń dojúkọ irú ìṣòro báyìí kò sí ẹlòmíì torí rí ọ̀rí ní gbogbo àgbáyé ẹ jẹ́ ká jẹ́ kó mọ̀ pé kì í ṣe wọ nìkan ló ń ṣẹlẹ̀ sí. So o ti sọ̀rọ̀ lákọ̀ọ́kọ́ ikini ikeji e je ka sure e ka je ko mo pe oni kokoko lo nsele si it's not nothing special ki se pe oni kan gan lo n doju ko ugo e ni ile agbaye ta fi wa ma wo pe ah e je nkuku para mi ko se to riru ile ri laye ile kuku ti poju fun mi eleketa ni pe iru eni be ka je ko mo pe emi to so fun yi laarin emi ati e ohun lo ma pari si afi to ba je pe o ma ni lo fun mi lati so fe lo mi to ma ni lo lati lati yo kuro ninu isoro to wa tori pe to ba so fun gba mi ko ni agbara lati tan gbogbo isoro yen tori pe igba mi eni yen o ma ni lo lati lo ba dokita o ma ni lo lati lo ba awon to le ba foro jomi toro oro lati so awon therapist ti won ni imo ton ti ko imo akogbo yeyege lati le ba soro so ama an ki se pe igba teni e ba soro fun wa la ma lo so fa ladugo pe ah o ti eri ari ti won ti en lo nloku lo labele ohun kan wa ti a npe ni pe ohun ti o ma mu wa lati le bu asiri e ki se pe ka ma lo sokiri tori pe ti yan ba bere si sokiri o le je pe a tun wa lo taba eni to nlo ni ilokulo iyan wa se kini o a wa je ki iya yen ko peleke ko po si so en ti eni e ba koko so fun eni yen ko je pe o je asiri laarin ohun ati eni yen ohun elu mi ta tun le se ninu ebi ni pe awon to je pe won mo ju o because oko yen o jabo latorun iyawo na o de jabo latorun o de ni okunrin atobirin a ma ni oluberu bi yoruba se pe o leni ti eni yen ni to je bi oluberu sugbon ka to lo bo oluberu yen to ba je pe e to le ni agudo ti je ki obirin yen abi okunrin yen se bawo yen tin da wa lebi ni gbogbo igba pe se la ma so pe obirin pe obirin ni kokko ni on lo ni iloku labele agudo je ko je pe eni yen gan o ti kokko ku ni bi ta tin lo ni ilokulo agaga to ba je ko tin la emi lo amujade ohun la ma npe ni ka je ki eni yen ko ni bi to je pe o le ni abo ta ma kokko toju e pamo sina because en to nlo ni ilokulo to ti fe ma la emi lo to tun pada sibi ti isoro yen tin sele lo ki se pa fe tu igbeyawo ka ki se pa fe so pe e le fe ra yin mo sugba kokko jiri pe obirin yen o abi okunrin yen o wa ni bi ti abo ma wa to ko e ma le bale tori pe pa le ni pa lola yoruba ni toju yen o ba fo raborabo aba en to ba de si wa laaye ohun la le ran lowo oluwa ran wa lowo amen
0: ti a po eyin
1: yo ba wo okay
0: eyin yo wa e mo fe ki mama eyin na so fun oro yin tori pe awon eyan wa to ba wa nle na kon pe wa na kon so gege bi awon mama wa ti so ka won na dasi 08033449720
1: e seun atokun ta ba wo igba mi ilokulo abele ko nse nipa oko laya nikan o ma mu omo to ngbodo eyan dani o le mu je laarin tegbon taburo ti a ba wo ki lawon ona ti awon ebi ore gbogbo awon ti a daruko yi ti won le gba ran iru eni ta nlo ni lokulo iru omo be iru egbon be iru aburo be bawo ni won se le ran lowo ti o ti ni mu ki ewu ti eni yen gan tun ma la koja la koko yen ko po si ka le wo gbogbo e pe a le ma so pe toko ti yawo nikan boya re nikan to ngbo wa bayi to je o ngbo do eyan ni to je tegbon taburo ni won ni to hun na nla ilokulo abele mo ti re eyan kan ton mu wa si police station njo kan ti o mu ayon to fi ju omo le si pe omo jale se tomo ba jale bi koku ni abi ka dapa si lara to ye pe wanted to ma so won ni wo ma dapa se lara wa ma fi won mo mo ejo e ba wa so si ye no
2: e seun ati so npa ti e bi ohun ti e bi le se e je ka lo si ohun ti awujo to le se pe gege bi mama wa se so pe ilokulo abele yala titi ogagan ati omo ise tegbon ati taburo ti awon obi ati omo won ohun akoko to ye ki agbegbe ko ma se ni pe se ri ilokulo abele ka ma bo ka ma se ni egbole awon eyan mi de ton ma npa ni wa ni ayi lo si court ka wa pada ka wa dore o e ma je keyan koko gbe dake bo e ma se nkan kan de oni oro kan ta nso ni oyibo e ma tutun me tin ba so ton ni oyibo when you see something you say something to ba ti ri nkan so nkan elomi wa to je pe nbi to gbe alabagbe yara keji ni tori to mu omo to ki bende ilukulu elomi a fe nomo kekere ani ma fogo mo elori won ni ewo lo lo mo ejare to ba pa bi mi iru omo yen emi e ti fe bo lowo onilukulu a de wo pe to ba pa a bi mi ayi omo yen nko ologo ni to waye wa se seri ta ba ti ri pe iru obere be mo ti ri ru iru nkan be ri igba to ya la wa be ti studio ma la wa ri pe o ma yen ni aran opolo to ba mu omo e to ba na ti o ba ti gbeje la re ko ni file gbogbo won adugbo den so pe eh ohun lo bi e fi nkan ele ohun lo bi eni e fi nkan ele o wa de bi pe ta wa bere si da si igba ta wa da si ta pariwo si ta we saw something we said something igba ela wa ri pe obirin gangan gangan alarun opolo ni en ti oko ti ko sile ni so ibinu pe emi nikan mo nda se emi nikan mo ndagba o lo yo yen la npe ni transfer of aggression and because o ngo be egba o ti wa traumatized so she la koko gba omo yen lowo e o ni ijo kan to na omo yen to e pe omo yen daku si lowo a wa bere si pariwo se ri n to koko mo je ki mo pe obirin yen kokan se ni pe bo se lo omo yen to lu to ko yi pada o
3: se
2: ko tara ibe yen lati mo pe abi amo gidi ko le se iru ele o ni nkan to se iru obirin yen o lo nta se iru omo yen la koko gba pada lowo to ba ko ti pa ni ko si nta fe se ta fo omo yen omo yen wa sai so mo ko fe pada sori nti mo koko so ta ba ti ri ilokulu abele ni bi kibe lawujo wa e je aso sita oni mi to je pe awujo abe awujo wa gan a le ni bi ta le fe ni yen farapamo si nibi ayika ti agbegbe wa yen o le lelo mi to je pe onile to tobi to po to je ko le ba koko fi boya omo yen ni o boya oko yen ni o boya egbon yen ni o boya buro ni o ta koko ba wa mu pamo sodo layika ti agbegbe ka to wa bere si so nko ta le se bi pe ka je ki omo yen ko lo sodo awon ijoba boya won ma gba lowo obi e ni abi kon koko deru bo bi kon so fun abi ki obi gan to ni jiran lowo tri mo ti ri kan na ri to je pe obirin yen ngba ti won papa do lokowo ti won ran lowo won ba gba bi meni meji ninu awon omo yin aye obirin yen gan funra re o bere si ni itumo to je pe on gan pada si ipo je ijo olorun na mo ri pe seri ilokulu abele tan so yi olorun ko ran ijo olorun lowo seri awon oro mi ti ijo ma nso o ma nje ki ilokulu abele yen ko le ma po si nigba ta ba nso pe e ti se gbe yawo ibi ile oko ibe ni aya o gbudo se ki o gbudo ku si bibeli so wi pe nitori idi eyi ni okunrin ati obirin to o se fi ya won wa parapo won a di okan bibeli na lo so wi pe oko yo ma feran iyawo e iyawo yo si ma bowo fun oko to ba tin lu iyawo lalupa ko si ife mo nbe yen kokan ti sowo odi ki wa se pe ki ijo olorun wa so fun obirin ki se pe ki ijo olorun so pe etuka o eyeye separate ma lo le babi ṣugbọn ni igbese ti ijo olorun le gbe lati koko je ki obirin yen separation is different from divorce pe won ti kora won le patapata obirin abi omode abi agbalagba to ba la ilokulu abele ohun akoko ta gbudo koko se ni pe to ba tin je pe o tin bo so dojumo lati koko mu eni yen ku ni bi nira ni bi irora
3: ni apere ti meji ba nja gboro ya won ni koko yago na
2: olorun aran
3: to ba yago fun ja to ma n papo nkan se
2: ti ko ba para won ko si o ta fe se so ijo olorun gbudo mo mo se ma ma da si ki se pe ka ma soro si eni obirin yen abi okunrin abi obirin abi omode yen pe iwo lo fa bi iru en ti mo mi so pe omo yen jale ka ma so fun mi pe iwo na se jale omo kekere o ko mo nkan kan gbogbo yen ba de se tomo be lo mo se n turn out ṣugbọn ti ijo olorun ba le gbe ebi fele bi ka gbe are falare ohun a bere si ni ma a ma loju tu tori pe bibeli o so pe ki okunrin ko papo pelu iyawo ko wa lupa bibeli o ko wa beyen olorun aran wa lowo ati pe okay ma
4: e tesiwaju
2: ohun ti mo fe so lakoto lori ele ni pe se ri titi e to ba ti je pe oga ati omo ise kọlọn kọran wa lọwọ se ri ti oga yen iru awon oga bi wa to je pe ton ba ti ri pe eni yen ko ni elomi ko ni ona mi afi se yen a ma so npe afi ti n ba besun afi ti n ba de be lai je be ni ma frustrate yen ni bi se ma won de boye eni yen ti wa gbe gbogbo aye e bo le mo pe ni ta ba ti de bi se ngba mi a ma ti ro gbogbo aye wa fun eyan iru eni be iru eni be ton ba je pe n ta gbo si lai ka ta gbegbe ni abi ninu ise ninu ninu ile olorun iru oga yo ye kan pe boya mejeji ile ijosin kan na no jo nlo lati ba soro and sharing nkokan ta ma encourage ta ma gbe laru ta ma je ko sele laika ti agbegbe bi pe a ki fe pe ka lo ile ejo a ki fe ka fe ejo sun a ki fe ka won eyan mo when every evil thing we always strive in secrecy against Sonny ni Yoruba on ta ba tin bo a ma pele kesi ni ṣugbọn ta ba pariwo sita o la won eyan ma ba wa dasi lo ma lojutu Ọlọrun a ran wa lọwọ
3: eyin te wa le oro re o amọ iya to ko seyin na o mo tin pe kokoro wa fun yin o eyin lo ye ke ba wa dasi ani lo ipe yin lati ba wa tera mo oro yi o 08033449720 oro re o te ba ti pe wa agbe e le tesiwaju pelu wa o ya ma
1: ni nkan te n so a fe mu ibere mi sugbo o tu tan mo eleti e sese ba wa dasi pe kini awon iranwo ti o wa fun eni ti o ba nla iru nkan bayi koja fun apere won pe eyan ni ma so loyinbo step daughter o n gbe pelu stepfather de n ba lopo
3: hello lori abefe o e ma kuro le yes oruko yi ati bide tin pe wa o
4: alaji amoju ko kemi lati dai ko ipe
3: ota alaji kile pe akanbi lati aye to ro itele ota awon ojogbon wa nbi oya ebi won le re bere yin won da yin lo
4: atawon ojogbon ko fi pelu se papa papa
1: e se se won
4: o la loju to ba ri omo ti ta fi ya je o ma bo loju e eyan lo mo gba pe to le bi kale ri ke to ti o ni alu pare kale awon ko ti won expand awon number se yan le pe bo mo e ba so pe e mo ya dubu la so ya ko ja lo gan be ari ta fi ya to ma ti o tun kan se yan le to se wa mu won ka lo fe ju fe ka ba expand awon ki won wa normal ka expand e sita o ko te bi so bai Jadi lepas tu semua umbo, mesti yang bolong bolong. Aja kira tu nak dia tu, dia nak aku yang boleh ye pa. Tapi aku kan dah, tu aku, aku dah nak tu mah dahulu, ya tu awal awal awal awal pay, cuma. Boleh tu boleh tu, tu awal ni tu mah span dah dah. Tapi tu mah nombor risis tak tu kita. Tapi aku yang pergi tu dah dah entah. Nombor tu awal dah dah cuma mua. Kau mau jofe, tu awal mah we ni, ni lihat awal awal.
3: Benny.
4: Ala bala lojo fa fa fa ko ma ti pa wala ni ma ti kere ni na to monde awon ori ta go la ka ma so ni o de ti to e fu wa fa ta me ra ko e ba wa no ma ke pa le se ta
3: ma ma pe mo ma pe number ye fun yin sin o ni lara ite ta ma pe pe te ba nla ipe nija tabi isoro kan ti nu okan yin wa eni mu ele kan lati ba soro e le kan si le ise egbe bibeli ti nigeria to wa ni to si yin tabi fa alaye na kun rere e te atejise sori ero bari soro whatsapp yi wa da yin lohun 090 26 33 9945 le kan si 090 26 33 9945 nibe ni o ti ri ona abayo si isoro to tinu okan yin wa e se dadi wa o alaji akanbi lati aye toro itele ota e je aduke lohun ta ba parade a tun ma te siwaju

0: Ekaabo pada si ori eto iwosan roro kan Bond FM lawa 92.9 eyin te wa nle elanfani lati pe wa lati jo foro jo mi to oro gege bi baba wa laji akanpi lati aye toro itile ota won si pe wa won so oro pataki fun wa ni nsin a reti oro latodo teyin na 08033449720 o ya mama wa
1: e te swa ile dan so semo omo nge odo yin o je step doctor abi pe aburo iyawo ti o ti ju omo odun me tadilogun lo ara kuro yen ba se po bo de je pe ki se pe tipa tipa na ni pe ile ta ni pe mere won tori po omo yen o ti a le pe ni agbalagba ẹni tó dẹ̀ jẹ́ àgbàlagbà tó mọ̀ pé irú nǹkan bẹ́ẹ̀ ò dáa àti pé àbúrò ni àbí ọmọ ẹ̀yẹ step daughter ni kí ni ìgbésẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìgbà ìyàwó yẹn á nítorí ìtìjú báwo náà ṣe ń gbọ́ wọn bù mọ́lẹ̀ ẹjọ́ àti pé ní ìpele yìí kí ni ìjọba gan lè ṣe sí irú nǹkan bá àti pé àwọn agency wo gan la fiṣẹ́ ilé lọ́wọ́ tí wọ́n lè ràn wọ́n lọ́wọ́ tó dẹ̀ jẹ́ pé àwọn èyí tó bá dọ́dọ̀ wọn kò sí pé nǹkankan ni nǹkankan ni wọ́n á tètè gbà wọ́n kò dẹ̀ tún ní mú ewu ju eléyìí tí wọ́n ń la kọjá nínú ilé yẹn lọ ṣé a rí agency tí ìjọba fi lé lọ́wọ́ pé irú ọmọ bẹ́ẹ̀ tá a bá mu kúrò tí a rí ti ẹ̀rẹ́ ni gbà àbí irú àbúrò bẹ́ẹ̀ táwọn ará ilé gan ti sàánù pé ìwọ náà ṣe máa ṣe irú nǹkan bẹ́ẹ̀ ìjà ní ìjọ ní ètò tí ìjọba ní fún wọn
2: wọ́n pọ̀ ń pọ̀ gan-an àgàgà ní èkó ní ìpínlẹ̀ èkó wọ́n pọ̀ agency tí mo mọ̀ wọ́n pọ̀ ẹ jẹ́ kí n kọ́kọ́ dárúkọ ìkan nínú wọn ó nìkan tá à ń pè ní domestic and sexual violence response team wọ́n wà ní aláùsá ó dẹ̀ ti láwọn oríṣiríṣi ohun tí wọ́n ti ṣe ní mèremère tó jẹ́ pé wọn ò jẹ́ kí ẹlẹ́ṣẹ̀ lọ láì jìyà wọn ò tiẹ̀ kí n fẹ́ gbọ́ sétí gan pé wọ́n ṣe ń lu ọmọ ọlọ́mọ ọmọ kékeré ní ìlòkulò abẹ́lé mo dẹ̀ tún fẹ́ sọ nǹkankan lórí tọmọdé tá à ń sọ yẹn ṣé rí ọmọkọ́mọ tó bá jẹ́ pé kò tí ì pé ọmọ ọdún méjìdínlógún tí ẹnikẹ́ni bá bá lò pọ̀ even tó wá jẹ́ ọmọ yẹn ló sọ pé wá bá mi lò pọ̀ tó sọ it is sexual abuse yes à ń lu ọmọ yẹn ní ìlòkulò ni torí pé gẹ́gẹ́ bí òfin Nàìjíríà àti ti ìpínlẹ̀ Èkó àti ti ìpínlẹ̀ Ògùn ti gbogbo ìpínlẹ̀ tí mo mọ̀ ọmọ tí ò bá ti pé ọmọ ọdún méjìdínlógún
0: 18 years
2: òfin gbàgbọ́ pé kò tí mọ ohun tó ń ṣe kò ní òye ohun tó ń ṣe so tí ọmọ yẹn gan bá sọ fún bọ̀dá àbó sọ fún dádì pé wá bá mi lò pọ̀ tí dádì sọ pé nítorí òun ló sọ pé kí n bóun lò pọ̀ tán bá lò pọ̀ wọ́n á ṣẹ̀wọ̀n tàbí torí wọ́n fún because according to the law ọmọ yẹn kò tí ní ipá àti agbára láti to decide láti ṣe ohunkóhun fúnra lára ẹ̀ òfin gbàgbọ́ pé kò mọ ìtumọ̀ ohunkóhun tó bá ń ṣe so irú ọmọ bẹ́ẹ̀ yẹn tó bá wá wà lábẹ́ àǹtí àbó wà lábẹ́ bùrọ̀dá tó wá ń tì torí ẹ̀ tó wá ń fi ipá bá ọmọ yẹn lò pọ̀ tó fi bá ká wọn tó bá gbọ́ ẹ̀wọ̀n tí ẹni yẹn máa ṣe if I can remember clearly ó dàbí 14 years or so ni tẹ́ni yẹn máa fi lọ sẹ́wọ̀n bẹ́ẹ̀ ni àfi tá a bá wá bò tá a jẹ́ kí kó bọ́ síta ṣé wọ́n rí mọ́ mi ẹ sọ kankan mo ti gbọ́ mo dẹ̀ ti ṣe irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn dáadáa rí pé ṣe rí àwọn àǹtí mi tán bá ti mú ọmọ bóyá àbúrò wọn àbọ́mọ ọmọ mi wọn kan níbì kan tí kò ríbi lọ sí ilé ìwé tán bá lọ sí ilé tán lọ ṣe kérésì tán ṣe gbogbo ẹ̀ tán mú ọmọ yẹn wá séko wọn á mu séko ọkọ wọn á máa wá bá ọmọ yẹn lò àwọn á gbọ́ ó lọ́mọ kan ìkan wà tó yẹ pé ó critical bàjẹ́ ọmọ yẹn ìgbà tó wá díjọ́ kan ó su bọ̀dá yẹn ń ba lò pọ̀ ojoojúmọ́ ni ibi tá à ń ti hanrun wọn là ń ti lọ bí iṣẹ́ látàárọ̀ wọn ti dé láìwọ̀n ọmọ kan tó ń ṣẹlẹ̀ ọkọ ti dìde lẹ́gbẹ̀ẹ́ ẹ̀gbọ́n ilé ńlá náà ń gbé ó wá díjọ́ kan wá su ọmọ yẹn bó ṣe fi ọ̀bẹ tó fi gún ìgbà yẹn ni ọ̀rọ̀ wá ta síta tó wá bẹ̀rẹ̀ sí ní pariwo ọmọ yìí dẹ̀ ń sọ pé ń jọ tó ń kọ́kọ́ sọ tó sọ fún àǹtí ẹ̀ sọ pé ogun tó bá ti wá mú yín nínú bẹ́ẹ̀ ṣe máa ń ṣe nìyẹn o
0: ẹ máa dájú
2: onílé rú ìsọkúsọ òchiwo ló ń sọ ẹ fi kí ni ká ti gbọ́ onígbà táwọn tún lọ tán tún lọ ṣe kérésì nílé ó tún sọ fún ìyá ẹ ìyá ẹ sọ fún pé ó fẹ́ lọ da fábílì ẹgbẹ́
0: ẹrú
2: ohun tó jẹ́ pé gbogbo jíjẹ gbogbo lòun ò ní bàbá so àǹtí ẹ yẹn ló ń tọ́jú ìyá ẹ ló ń tọ́jú òun àtàwọn tó kù so màmá ń bò torí pé kò fẹ́ káàntì kókó ilé ọkọ àǹtí ń bò torí kò mọ bó ṣe máa bọ́kọ ẹ̀ sọ̀rọ̀ ọmọ wa ń jẹ̀yà bo igba to mo wa se ohun to to fe to to o lawon re ohun lo ko ohun pe wo wa kan ma lu en lo ku lo ni o ohun bayi lo ma se ohun o wa mo ko ma ja si nkan bi wahala be yen lo wa se igba la riwo wa ta sita pe omo yi se bayi lo mo ba so pe bayi bayi bayi lo sele to ohun fi se be sugun to ba je pe ngba ti omo yen ti koko so fa anti yen nikan gan la ti ti pe oko pe wa bi iru radarade o siwo leleji ma pari we sita o abi kan ti ko mu omo yen ko ya da pada sodo awon obi e tori pe beyan kan ba li omo yoruba so pe lemi ku onle o se pe lemi laye ti ran lowo ti e ba to ba so pe to olorun a gbe ran lowo mi idide fun mi emi o gbagbo pe omo kan gudo ku sibi kan tori ran lowo olorun lo bo oluran lo be se so ngba ta gori eto ti ran lowo ba yoruba so pe deyan kan ba ka ni ti e olorun a se kini a te ti e so ita ba ti ri pe iru nkan e ma je ka fi omo olomo sin gba ninu ile wa tori igbeyawo wa pe ko ma ba da ta ba ti ko ba ma je pe ko je pe aburo wa abi e ta mo ri ni boya gbo boya ri laye ka ti agbegbe wa pe eyan kon fi pa ba omo kekere kan lu e je ka pariwo sita oni awon agency orisirisi ta le so se te ba lo si local government to wa ni Lagos state oni bi ta n pe ni child protection unit ni each local government te pe ton ba report sibe won ma take up case yen o lawon social worker to wa nbe to pe ise ti won niyan e ni lati fun won lowo wa ba oro yen debi to lapere won si gba omo yen.

0: àpò rẹ kò ní bínú.
1: Ẹ má sọ pé ikọ̀ tó ń jìnà. Ìrẹ̀wẹ̀sì ọkàn ni wọ́n ń gbè bẹ́ẹ̀. Ẹ kọ́kọ́ tọ́jú ìrẹ̀wẹ̀sì ọkàn yín ná. Kẹ́ ẹ gbéra fàáhùn báyìí pé ikọ̀ tó ń yá lọ́dọ̀ bàbá àgbà tẹ̀mí bẹ́gi lójú ní nọmba 20 Amoka Street. Délé ara bus stop off Abaranjẹ Road nílùú Kọ̀tún. Ẹ bá ti dé Kọ̀tún.
2: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́lẹ̀ fi pè mí. 08068216859 Ẹ̀yin náà máa bọ̀ gan ní àfíjì ìròyìn òta fojúbà. Àwọn àmì ò tiẹ̀ láwọn òfẹ́ lògùn bílẹ̀ mọ́ ẹ má sọ bẹ́ẹ̀. Ẹ má sọ bẹ́ẹ̀ owó tí wọ́n fi ń gbalẹ̀ ọmọ iye owó tó ń san lọ́dún sí ilé tó ọgbà tó dírẹ́sì inú ẹ̀ ìdágùn ara rẹ̀ ǹjọ́ tọ́jú ẹ̀. Tẹ̀bá wa dé mà ní nàláìnà. Má bá a sọ pé nàláìnà bàbá àgbà tẹni bẹ́ẹ̀ lójó bá ti dé nta kọ́ máa fún ẹ tọ́ bá ti lónú àgbo ara mo lóògùn kò sí ò sí bẹ́ẹ̀ ìwọ náà dánwò kọ́ máa bọ̀.
3: A wà ní nọmba 20 Amoka Street, Délé Ara Bus Stop off Abaranjẹ Road, Ìkọ̀tún. Mo ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 08068216859
2: òrin ọ̀ǹtẹ̀ kòlùbà ẹlòmí etí ẹ̀ máa pariwo ni ẹlòmí ibi iṣẹ́ rìn lójú ọ̀nà ni ó máa jókòó ibi iṣẹ́ rìn ni ó máa jókòó ẹ wo gbogbo àwọn bàbá wa màmá mi tẹ́ ń wò tó jẹ́ pé bá ṣe ń rìn ẹ máa fẹ́ rẹ́rìn ẹ má rẹ́rìn bó ṣe ń ṣèyàn wẹ́rẹ́wẹ́rẹ́ tó fi ń di òun nìyẹn kì í ṣe pé bá ṣe bí àwọn náà nìyẹn ìwọ tọ́wọ́ ẹ̀ ń kú àbẹ́gbẹ́ kara ń kú tó tètè jáde báyìí kó máa bọ̀ wá fún ìtọ́jú àti ìmọ̀ràn nípa tewétégbò.
3: Ní nọmba 20 Amoka Street, Délé Ara Bus Stop off Abaranjẹ Road, Ìkọ̀tún.
2: Lọ́dọ̀ bàbá àgbà tẹni bẹ́ẹ̀ lójú wá fún ìtọ́jú tó péye ọ̀rìn wọ́nkúwọ́nkú ọ̀rìn ọ̀ǹtẹ̀ kòlùbà àti ìrìn di ọ̀ràn fún wọn ìwọ gan gbogbo òbàdí gbogbo ẹ̀yìn ló ti di wàhálà ẹlòmí máa ń bọ̀ lọ́kàn báyìí bó ṣe ń bẹ̀rẹ̀ ni ó máa kúrú bó ṣe ń bẹ̀rẹ̀ ni ó máa jẹ́ kí tiẹ̀ ó di bẹ́ẹ̀ tó bá ti rán àpẹẹrẹ kéékèèké tètè gbéra báyìí.
1: Máa bọ̀ sọ́dọ̀ bàbá àgbà.
3: A wà ní nọmba 20 Amoka Street, Délé Ara Bus Stop off Abaranjẹ Road, Ìkọ̀tún.
2: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08068216859 08068216859. Gbogbo àdúgbò tó bá ti ń gbọ́ wa báyìí tètè máa bọ̀ lọ́dọ̀ bàbá àgbà lórí àti ìrìn dogun ni àti ṣègbọ̀nsẹ̀ dọ̀ràn ni tẹ́lọ̀mí tí bàbá náà ṣàánú wa tó bá gbọ́ wa ń gbowó ká tó ṣe ìgbọ̀nsẹ̀ ni bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi pábẹ́lẹ́ mẹkáníìkì ni ẹlòmí ẹ̀rín lè bá sọ̀rọ̀ nítorí tẹ́lọ̀mí ò lè náwó ságọ̀ rẹ̀ àfi oríṣi kò sí nítorí kó rà fún náwó tí ò ní ṣe ẹ má fira yín ṣeré àgọ́ ara ṣe pàtàkì láti tọ́jú ẹ jáde bá ẹ jáde kẹ́ máa bọ̀ gbogbo ẹ̀yin dẹ́ rò pé bóyá mo ti lo eléyìí kò sì ṣe ẹ má sọ bẹ́ẹ̀ gbogbo wa la lóògùn kò sí ẹ tí ò lóògùn ṣùgbọ́n ọlọ́run ọba fẹ́ nìkan ṣe jẹ nìkan lọ bọ́ náà ṣe máa ti kò sí ẹ tí máa ń bọ̀ sọ́dọ̀ wa ọlọ́run ti ń gbàdúrà á ti mọ̀ pé àdúrà ti gbà kó tó gbéra lé ni tó bá ti rá pẹ̀rẹ̀ pé bóyá ọ̀nùmí bàtà ń bọ́ lẹ́sẹ̀ rẹ̀ ẹ̀ pajápajá lọ́wọ́ lẹ́sẹ̀ àti ìrìn dogun apá romi ẹgbẹ́ kara romi àti gbéra gan bábá ní patí àìwò ò lè lọ ogun lónìí ogun la mo ní ọlọ́ọ̀bù òní já rogun à ń gbé ni ṣùgbónìtọ̀ àmì rí o à ń dìmọ́ gidi mọ́ pẹ̀ ká tó rìn ọlọ́run ní jẹ́ kẹrí ṣùgbọ́n àdúrà lásán ọ̀ràn jù ká gbé ìgbésẹ̀ ẹ̀kọ́ tó ń wojú ọlọ́wọ́ tó ń bẹ gbogbo ọ̀nà tí ṣòro kan sí kejì bá fi wà lágbo ara ẹ̀ tó ń fura sí tètè máa bọ̀ sí.
3: Nọmba 20 Amoka Street, Délé Ara Bus Stop off Abaranjẹ Road, Ìkọ̀tún.
2: Lọ́dọ̀ bàbá àgbà tẹni bẹ́ẹ̀ lójú.
4: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08068216859 08068216859.
2: Ẹ tètè kọ́lẹ̀ tẹ bá ń gbọ́ lálẹ́ ẹ jíde bẹ́ẹ̀ dájí tẹ bá ń gbọ́ lọ́sàn-án ẹ má ti di parí kẹ fi máa bọ̀ kẹ máa bọ̀ ẹ wá fún ìmọ̀ràn àtàlàyé àti ọ̀nà àbáyọ lórí tewétegbò tí ó mú kára yín ṣe kébékébé ṣàgbàdéwé márúgbóta kébé lọ́dọ̀ bàbá àgbà tẹni bẹ́ẹ̀ di lójú ìlú màkà oníṣègùn ìbílẹ̀ tó ń fewé àtegbò sọmara yín lóore ẹlòmíì ní mọ́tò tí ó tọ́jú mọ́tò ẹ̀yin lórí bí ó ṣe rí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lọ́rọ̀ ara wa ará dàbí mọ́tò ni tí a bá gbé mọ́tò sọ́nà tá a bá ń lọ padà bíbí tá a bá ń lọ tá a bá sáfíìsì ẹ̀mọ̀ pé ó lè takú sójú ọ̀nà ọdún wo ni wọ́n ti wà láyé tó ti ń jẹ tó ti ń mu tó ń gbádùn tó ìjọ tọ́jú ara ẹ̀ rí tán mọ́ wá sọ̀rọ̀ pé báyìí báyìí lẹ́yìn ra wọn àwọn tí wọ́n jù dọ́ ìran náà máa ń pa má bá a sọ bẹ́ẹ̀ o bàbá àgbà tẹni bẹ́ẹ̀ lójú gbogbo ibi tí mò ń dé pátá àdúrà náà máa ń ṣe é fèmí bóyá gbogbo ara ló ń tẹ́ni ara yín ẹni ọwọ́ kan mí ni ẹgbẹ́ kan ara mí ni tó bá ti wá ń rí àwọn àpẹẹrẹ kan ọgbọ́dọ̀ gbé ìgbésẹ̀ láti wá tọ́jú ara.
3: Ní nọmba 20 Amoka Street, Délé Ara Bus Stop off Abaranjẹ Road, Ìkọ̀tún.
4: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08068216859 08068216859.
5: Bàbá àgbà tẹni bẹ́ẹ̀ lójú ọ̀pọ̀ ló ti náwó náwó tówó ti tán kẹlẹ̀.
0: kini imoran yin fun won lati gbera gija ki won ma bo ni ilu ikotun to re lomi ma so pe ikotun jina o
1: baba agba to ni be gi loju ni ke ma so pe ikotun jina irewesi okan ni won gbe be e kokon toju irewesi okan yin na ke gbera fine bye pe ikotun ya lodo baba agba to ni be gi loju
2: ki lo ndo laamu kini iwo ti nawo nawo nawo lere aisa agba ni lowo olodum ma jaari ogun wahala ya nlu pipipi ayin to ejo birin lete gbo gbogbo ti mo so pata awon ni abi won so ro gbo birin ni gbogbo to kun to birin lo ni ta so yo sugba won to ba won wa oju olodum to nbe lo na to light kan si keji nu agbara iwo kan si baba agba te nbe bi loju ona abayo olodum lo se to ba ti de lori gbogbo nkan ko la le ma fe mu ba gbogbo ti won na ba joko to ri pe se olowo lowo bayi ma pa isa tarun ko ba ti bi mo ma bo si
3: number 20 Amoka Street Daily Arab bus stop off Abara Jerol Ikotun.
2: Tete ma bo, ko ma bo, mo se soro yi. Lokunrin lobirin lomode lagba. Olorun ni so wa den to ma tiro. A to se afi won se yeye. Sugbon kankan lo se okun fa e. Te ba tin ri papa nku ni, ese nku ni. Abi won to ti sise agbara ri. Iwo to ti ba won se idanari lori firisi. Ti na ti gbogbo ara o ma fa kichara abi eja o ba nje ko wiki. Ojo ori ma nfa ale to ba ti fa ti ewo titi ma bo sagbade we marugo ta kebe lodo baba agba te ni de to ba ti de gan won na ah baba won ni itowo la ma du obe ah ki ngokere ma du obe te yan ba je obe labe kuta loni to ba nbelu eko abibadan njo keji o ran ma lo pe lo ba ara wa to ba ti da ni eh ire ba ti fo ro oye ko ko loju eyin e gbianju mo ti wa bi tele mo ti e ma so be o be se ngbo mi ba yen dide fia e ma bo pe ah o de je nti e wa e mu gbagbo yin lowo te ba tin bo Soro baba agba te nbe gbo
3: ni number 20 Amoka Street Daily Arab bus stop off Abara Jerol Ikotun
2: e wa ke wa janfa ni ewe ati gbo gbe ni rafiji eyin na didi ke ma bo kilo o se o kilo yu elenu wahala ti da mo lo anu agba re to ti fa san boya ati ni dogun ati gbese di wahala gbogbo egbe kara ku tai tai jenje ni bi ni ele iwo si bi ni olodum o ni je ka wa rogun ofa ofa buruku o ni ba wa fe fe buruku o ni fe luwa orisirisi ona lo ngba wa elomi a fe fe ni ti e elomi ofa lo fa elomi ko sin da ti e chairman to ba ti de eyin na o mo lori ba se nbi ati ayewo ati to ba ye ka si pe kilo fa ti leyi soju orun lo ti sele ni abi ngba te nlo ni kankan ba npi te mo boya boya awon le te ni mo to wa ti dagu ara to wa nbaraje awon arun kan wa to je pe ma nbaraje were were were ti o mo ba nu ni ara nu eje inu egungun olodum je kari sugbon te yan ba ti wa ri eje ka tete gbegbe se ka mo pe odo baba agba se nbe loju
3: ni number 20 Amoka Street Daily Arab bus stop off Abara Jerol Ikotun.
5: Me baba agba te nibe di loju wa.
0: Ero ibanisoro wa 08068216859. 08068216859.
2: E ma le ti nawo abe ti de nikan re yen mu gbagbo yin dani. E won ni bi na o ba tan la so e jiri tan le kan na. E gba pe be ba ti ri mi lele te ba ti de bayi. Ogun ati wahala ataisan to na ilam o ti se. Lori awon kan ta n pariwo na ni ati so boya won ti sise giri ojabo loke boya won ko pe ri ojabo elomi ba last dent fun moto bi odun merin marun ko ni mo boya won fori abi nfin kankan gbadi kan a ma wa fa wa lati da munu agbo ara ngba to ba dojo waju bi e to ranyan bo se ma ri ni te yo ba wa mo a wa de arun sinu isan sinu egungun sinu omi ara sinu ejara a ma woka a ma rin ka imi wa to je pe ki de to nse to ba nu to le je pe ofa o le je tala fefe afefe buku ni fe luwa
3: a wa ni number 20 Amoka Street Daily Arab bus stop off Abara Jerol Ikotun. Gbogbo bi te ba tin bo te ba ti de ko to roundabout. Ewo Marua to lo si Abara Jerol. Tabi te ba n gboko bo Abara Jerol ni ke bere. E bo le ni Daily Arab bus stop apo tun ele yasi. Number 20 Amoka Street Daily Arab bus stop off Abara Jerol ni lu Ikotun. Leko mbi.
2: Ibe n baba gba wa. Ero banisoro te le fi pe mi.
0: 08068216859. 08068216859.
1: E nle wa so pe kotunju na awon do wa wa laja awon do wa ka ki do wa nde bu re tan gbe ra tan yoju ti ikotun idi na la fi so fun pe e mo de ka fi akoko yin na la e dide nle ba e mo abo mi lu kotun mi ti baba gba te do sin gbe number 20 Amoka Street Daily Arab bus stop off Abara Jerol ni lu kotun ikotun jina o awon are ti
6: Ha, ragbe nro wa wa ra le.
7: Am e born a profession.
6: O da, se won lo ri bo se rin ni. Orun ton te koloba. O tun rin won ku won ku.
7: Ijo olu wa da bayi. Ah, nkan kan ma n ba eni yi fa.
8: Ma je ki o fojo pipe tabi awon isan to le fa ki ati gba gbese o di ni rada owo le. Ori keri ki ara nro ni. Abo nwu ara tita, ara nja ni je. Kori o ma gba ye, o le ruku ati bere mu nkan ni le di ni ra. Bo si se eyin didun, abi egbe kara re nkuta ita lati oke dele. Ke yan ma rin ko da bi pe nkan ra lese. Bata ti bo lese elomi, ko ni mo. Elomi a ma rin, a ma ta gege bi keke Mario. A lo da isan. Ti gbọn ni lowo tin dani wole ti finish esin baba da teni begi loju ero ba ni soro won 08068216859 abi ko lo kan si won baba agba wa ni number 20 Amoka Street Deleara bus stop off Abarojeru Ikotun Lagos State ero ba ni soro baba agba 08068216859 08068216859 wa ka gba foju nu wo ka si fititawo
9: baba agba teni begi loju se o mo le gbo

0: ti ń bẹ láyé àti lọ́run.
1: Ọwọ́ Ọlọ́run ló wà.
0: Ìhàlẹ̀ lásán lè sún ní
1: àtẹ̀sù àti ìhàlẹ̀.
0: Orúkọ Jésù á gbé wọn mì.
1: Wọ́n á gba ìdáhùn àdúrà lẹ́sẹ̀kẹsẹ̀.
0: Nínú ìpàdé àdúrà olóṣooṣù
1: fún gbogbo àgbáyé.
0: Àkórí
1: automatic answer.
0: Ìdáhùn lẹ́sẹ̀kẹsẹ̀.
1: Gbogbo Mọ́ndé àkọ́kọ́ nínú oṣù.
0: Aago márùn-ún àárọ̀ kùtùkùtù.
1: Agege stadium ló ti ń wáyé.
0: Ọdún ti ń lọ, má fara rẹ ṣeré.
1: Ọjọ́ tiẹ̀ náà tẹ̀ yìnrìyìnrì.
0: Mọ́ndé ọjọ́ kẹfà
1: oṣù keje.
0: Agege stadium Lẹ́kọ̀ọ́
1: òní Ẹsíkẹ́yọ̀ Olúgbóyè Ọládèjì.
0: CAC Nigeria ló bá sí.
1: Lọ́lọ́run lò.
0: Ìwọ ló kàn láti gbéga lóṣù yìí.
1: Mọ́ndé ọjọ́ kẹfà
0: oṣù keje.
1: Agege stadium
0: aago márùn-ún àárọ̀ kùtùkùtù
1: fún ìtọ́ni.
0: 08033932654.
2: Gbogbo ẹ̀yin tí ayé gbé ọwọ́ ìpìlẹ̀ lórí.
3: Agbára ti

ta ló sọ pé kò sí jómọ́? Ta ló ẹni tó sọ pé kò sí jómọ́? Bẹ́ẹ̀ ìjó ń bẹ lẹ́sẹ̀ gbogbo wa. Ìjó ń bẹ lẹ́sẹ̀ gbogbo wa. Tó bá wù ú ní ẹ lè bẹ̀rẹ̀ kẹjọ. Tó bá wù ú ní ẹ.

Africa's zombie. Ọ̀rọ̀ iná láfi máa lọ sí orí ètò ọ̀rọ̀ òdodo. Ètò tí bàbá wa ọba àlàyé ni ọba Riliwenu Akiolu Oṣuolale Aremu ọba ìlú Èkó tí wọ́n ṣe onígbọ̀wọ́ ọ̀rọ̀ òdodo.

ilẹ̀ Amẹ́ríkà gba òmìnira 250 years, wọ́n ń ṣe gbogbo ẹ̀ lónìí látàná wọ́n ti bẹ̀rẹ̀ ṣùgbọ́n òjò jẹ́ kí wọ́n ní ọlọ́mà tóbi lọ́ba o. Ṣé rọ̀ ń bí náà bẹ́ẹ̀ ló tún rọ̀ káàkiri ilẹ̀ òkèèrè náà kábíyèsí ọlọ́run o. Àgbà fún mi náà Èdùmarè bó bá kọ mi àṣírí àtú o. Bẹ́ẹ̀ náà bá fẹ́ mọ ojú ọjọ́ ipò tí ẹ fẹ́ kọ ipò ojú ọjọ́ lọ́wọ́ wà. Ẹ tó kò lé rárá. Bí a máa mú umbrella yín dání ni àbúrò dání. Ìyẹn búlọ́ọ̀kù ọ̀pọ̀lọpọ̀ ló máa ń pè ní olúmarí ti báwo lójú ọjọ́ o. Máa sọ mí dọ̀lọ́run o. Ohun tí mo rí òun náà lèmi náà ń sọ o.

rárá. Ẹ lè mọ̀ bóyá aṣọ tẹ́ máa fa ọmọ yín lọ iléèwé bóyá kó nípọn dín àbí fẹ́lẹ́fẹ́lẹ́ ni. Ẹ̀fẹ́ sáláń fún ẹ̀fẹ́ sáyọ gan. Láàrin aago márùn-ún kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n. Aago márùn-ún ìdájí ni aago márùn-ún kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n. 25.

ṣe rọ kaluku bẹ mi ṣe n lo oli ikọla wa naa oli ori atẹgun ori afẹfẹ ori rédíò dúpọ̀lá gbogbo ṣàkóso iléeṣẹ́ bond fm àwọn ọ̀gá ọ̀gá ọ̀gá iléeṣẹ́ bond àwọn ọ̀gá ọ̀gá iléeṣẹ́ rédíò nàìjíríà pátápátá ṣeun fún àǹfààní náà fún orí ọ̀fẹ́ náà mi ní jọra mi lójú ẹ ṣeun bí tẹ́ ràn mí lọ́wọ́ dé o.

tẹ̀mí láti lè ṣe ológun Nigerian Army wọn mo ti rọwọ́ wọn ó sì múra èyàn tó ló máa ti wọn ní ketekete báyìí iléeṣẹ́ Bond FM làwọn máa ń gbọ́ àwọn òtí ẹ̀ kí n yí kúrò mẹ́ rárá àwọn dẹ̀ mọ èèyàn àwọn ọmọ kálukú àwọn ọmọ pé weekend báyìí ọ̀gbẹ́ni yìí ó máa ń fún atọ́ni pé àwọn tá a gbọ́ Yorùbá dáadáa níléeṣẹ́ ológun àwọn tí lápẹ́já àbí tí mo gbà á àwọn tí arena cantonment bí àwọn Bond FM ṣeré o torí pé àjọ súnmọ́ra wa àjọ ń ṣàǹfààní fúnra wa ni wọ́n ní kí wọ́n jọ nítorí ọlọ́run kí n bá àwọn kí àwọn èèyàn àwọn gallant army commanders àwọn ọ̀gá àti gbogbo òṣìṣẹ́ tó jẹ́ ikọ̀ ọmọ ogun pátá lọ́kùnrin àti lóbìnrin pé ká kí wọn fún ti ayẹyẹ iléeṣẹ́ ológun èyí tó gbòde kan happy nigerian army day celebration fún ti ọdún 2026 tí àwa nú èyí wọ́n sì gbàdúrà pé ọlọ́run ọba yóò máa ṣàánú wọn yóò máa pẹ̀lú wọn o ọkọ ọba àdó ọba kò ní í ṣá wọn lẹ́sẹ̀ lágbọ́ ọlọ́run ó sì múra 9 brigade àbí garrison 9 òun ló ní kí n máa kí àwọn náà ń kí n bí o gbogbo iléeṣẹ́ ológun pátá à ń kí n láti Bond FM 92.9.

àgbà ó ṣe kílẹ̀ àgbà ó ṣe lùwà sorúkọ ajá òun. Ẹ sọ fún ajá bẹ́ẹ̀ pé. Gbogbo ìdúró dáadáa.

ọba òṣèwò. Aago mẹ́jọ kú ìṣẹ́jú mẹ́jọ. Ayé bá máa gbéjòkólẹ̀ funfun bí ọdún fọlọ́ọ̀ṣọ́. Gbẹ̀ntẹ̀ tí ń bá ààbọ̀ láti aago mẹ́rin ààbọ̀ ìrọ̀lẹ́, ẹ máa ṣeun lọ́pọ̀lọpọ̀, mo dúpẹ́ mo mọ̀ lóore o. Ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣe gbogbo ọ̀gá ọ̀gá ọ̀gá láti iléeṣẹ́ Bond FM 92.9. Gbogbo ìṣàkóso pátá, gbogbo òṣìṣẹ́ àti gbogbo ẹni tẹ́ ń tàn wá lẹ́yìn, gbogbo iṣẹ́ iléeṣẹ́ Radio Nigeria ẹ̀ka tìpínlẹ̀ Èkó lábẹ́ ìmáwá adarí wa our mother our gold our wura princess wura ọlá Adenike Adegoke mama dáadáa bákan náà general manager wa Alhaji Wahab Alade Akosile mi ò tó pè yín lórúkọ sà mo ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ o àti gbogbo ọ̀gá ọ̀gá ọ̀gá láti iléeṣẹ́ Bond FM ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ táago mẹ́jọ bá lù máa yẹ̀bá máa gbéjòkólẹ̀ fún Abiodun Fọlọ́ọ̀ṣọ́ orúkọ mi ò yípadà Olúmiidé Ọlálérè lórúkọ tèmi bẹ́ẹ̀ sì pè mí ní Olúmaitì omi ẹ̀kọ́ ẹ̀kọ́ ni ọmọ onílùú Ìṣẹ̀mílé lókè ògùn èmi ló máa tẹ́tẹ́ òbínú èmi ló máa kogi àlàpà ọmọ òbínú bínú forí sọgbọ́n òwú ọmọ òbínú wa odò lẹ́rùn gangan àpáta lè olùkọ tiwa dà sí ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ ó ra ọ̀lásùn lágbọ́n ọlọ́run ó jìdájú ọ̀la lágbọ́n ọlọ́run.

tó jẹ́ fínífíní báyìí ni wọ́n jó lóde fínífínífíní ni wọ́n jó lóde fínífíní egun bàbá ló gbára mí ìgbé tí wọ́n fi ń gbé àgbàdà gbogbo lójú omi ojú olókùn gbẹ́gi tọ́nà gbàlẹ̀ ìyá kùgìrìwọ̀ adéáfólókùn sẹ̀mí adé àgbódò jọba jọ tí gbogbo omi parapọ̀ tí wọ́n láwọn òbólókùn ṣe mọ́ ó tọ́ bá jẹ́ bíi tèmi àti yín eré àṣeṣeré ló ní kí wọ́n bá wa ṣe epo olóṣèlú ló ní kí wọ́n bá wa ṣe àtomi àtàgbàrá ni wọ́n forí balẹ̀ fọlọ́kùn torí pé òkun láyà bá omi ogbó ọ̀tá wa pátá ni ọmọ tẹríba níwájú wa ẹ̀ka alẹ́ mo kí wa lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àtàgbà mo kí wa tẹ̀sọ́ tẹ̀sọ́ mo kí wa tológun tológun omi tún mi ṣe ń lè tò ètò ni omi tún mi ṣe adúpẹ́ o adúpẹ́ o mo kí wa lórúkọ gbogbo àwọn lọ́gà lọ́gà nílé iṣẹ́ rédíò yìí bond 92.9 fm tọ́kalẹ̀ sí number 1 adékúnlé fàájì road ìkẹjà dr nílùú èkó mo kí wa lórúkọ gbogbo ikọ̀ ètò omi tún mi ṣe bẹ̀ látòrí mayowa adédèmbò ghana boy lórúkọ títílayọ elúdiní ẹni ìtàn adédoyin àbíkẹ́ akéwì àbíkẹ́ oníbàtà lórúkọ abọ́lánlé ọlámìkan ìyá gómìnà àjọ ńbẹ̀lẹ̀ àgbàrá lálẹ́ yìí ọtún bá bá a sọ̀rọ̀ bẹ́wàjì adékúnlé lórúkọ tèmi onígbọ̀wọ́ ló lètò ètò ló lonígbọ̀wọ́ ìyá wa yèyí ọ̀sun àsùnkẹ́ fágbèmí ti fàṣẹ tí gbogbo ayé mọ̀ sí yèyí omi tún mi ṣe àwọn ọlọ́run ọba elódùmarè gbé kalẹ̀ sí orí bólà ògolóńtó ní kòròdú orí bólà ẹgbọ́ o ìyá ọ̀sun póríṣiríṣi o àwọn kan lè máa ṣẹ́wọ́ sí yín ní ògolóńtó pé kí lẹ̀ ń wá kí lẹ̀ fẹ́ ẹ sọ fún wa pé ọ̀dọ̀ yèyí ọ̀sun àsùnkẹ́ omi tún mi ṣe tó wà lórí bólà ilẹ̀ ń lọ ẹ má jẹ́ wọ́n tàn yín jẹ o ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ lè fi bá ìyá ọ̀sun àsùnkẹ́ omi tún mi ṣe sọ̀rọ̀ ẹni bá rà àti ìwé ká ẹ̀kọ́ 08037149130 ẹgbọ́ dáadáa 08037149130 yèyí ọ̀sun àsùnkẹ́ omi tún mi ṣe tọkùnrin bá gbé ẹfọkàn yín balẹ̀ mánéjà àwọn ni o ẹ pè wọ́n wọ́n dà yín lóhùn tó bá ti jẹ́ ti ọ̀nà ìṣẹ̀ṣe

ilé ayé àgbọ́sọgbọ́n fún ta lẹ́yìn lórí ètò yìí ojoojúmọ́ nílẹ̀ ṣe ń ṣú tílẹ̀ mọ́ lóríṣiríṣi ń ṣẹlẹ̀ ilé ayé sì rèé ó ń lọ à ń tọ́ òun lọ̀rọ̀ ilé ayé ìgbà kan ò ní ilé ayé gbé àwọn kan sọ̀rọ̀ kan lẹ́nujọ́ mẹ́ta yìí nílẹ̀ ẹ̀rọ ayélujára wípé kàlẹ́ńdà tá a fi ń ka ọjọ́ tá a fi ń ka oṣù wípé òyìnbó kan fúrí wa lójú ni kò tí nǹkan kan ju pé kílẹ̀ oṣù kílẹ̀ ò mọ lọ àwọn kan gbàgbọ́ bẹ́ẹ̀ àwọn kan ò sì gbàgbọ́ bẹ́ẹ̀ ọ̀nà mẹ́ta ẹ̀sìn mẹ́ta ló gbajúmọ̀ nílẹ̀ yìí ní nàìjíríà àbí kí n sọ pé láwọn ibìkọ̀ọ̀kan bẹ́ẹ̀ náà nílẹ̀ adúláwọ̀ ẹ̀sìn kìrìsìtẹ́nì ẹ̀sìn mùsùlùmí àti ẹ̀sìn àbáláyé ọlọ́run kan náà sì ni gbogbo àgbáyé ń sìn ọ̀nà tó ní kálukú fi ń sìn ń ló yàtọ̀ ilé ayé àgbọ́sọgbọ́n ta lẹ́yìn ó ní ṣe pẹ̀lú kéèyàn ó bá láàánú pàdé ẹgbẹ́ o ó ní ṣe pẹ̀lú kéèyàn ó bólóore pàdé ṣùgbọ́n báwo lèèyàn ṣe ń dá olóore mọ̀ báwo lèèyàn ṣe ń dá a láàánú tọ́lọ̀run rán sí mọ̀ oníkálukú ló ń tọrọ ló ń gbàdúrà ló ń béèrè kódà kéèyàn má lọ ṣọ́ọ̀ṣì kọ́ mọ́ kírun kọ́ mọ́ bọ̀rìṣà lọ́sàmọ̀ ní kọ́lọ́run ó gbá láàánú pàdé òun ṣùgbọ́n tó bá gbé pàdé rẹ ṣé id card wo ló fi dá mọ̀ pé ẹni tọ́lọ̀run rán sí mi aláàánú lélẹ́yìí ìpele mélòó làláàánú gan wà sọ́jẹyọ̀ kan lọ àbẹ́yọ̀ kan ṣo ni mo ń padà bọ̀

0: ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ lè fi bá ìyá ọ̀ṣun àsunkẹ́ onítúmí ṣe sọ̀rọ̀ ẹ̀mú bá rọ àti ìwé kẹ́ẹ̀kọ́ 080-371-491-30 ẹ̀gbọ́ dáadáa 080-371-491-30 ẹ̀ èyí ọ̀ṣun àsunkẹ́ onítúmí ṣe tọkùnrin bá gbé ẹ̀fọkàn yín balẹ̀ mánéjà àwọn ni o ẹ pè wọn won da yin lohun to ba ti je ti ona isese
1: ora arabere kan
0: oni mo mu wa lale yi lori eto yi arabere yi iku oko ilu so the single mother ki se gbogbo single mother to wa nta na ni won koko o ki se gbogbo single mothers to wa nta na la igboran lo le kuro nile oko abi ka so pe iwa lo le kuro nile oko awon kan wa to je pe sabadi iku aero tele lo pa oko to so yawo di single mother gbogbo ni to lanfani ati mo gbo eto yi lale yi en ba mi pade lale yi atun ba be waji adekunle atoko ati awo te jo wa papo bayi iku oni ya yin o ko ni so ko di single father ojiji ko si ni so yawo di single mother ojiji arabirin arike yi arike arike asewo arike asewo ni won ma pe ke se pe asewo ni na bi o o ma n change owo sowo tuntun money changer ni arike asewo arike asewo mo fe so ibere bo se di asewo to fi bentin sise asewo mo fe so n to gbede de se asewo n to gbede be mo we lo won atoko re gbe atawon omo meta o gbe kan lowo iyan ti opo mo dubu meji loko salaisi nígbà tí ọkọ ṣaláìsí ilé mẹrẹǹtì ni wọn ń gbé ilẹ tọkọ ní tí wọn jọ rà àwọn ẹbí ọkọ wọn hàn fún ìyàwó wọn hàn fún ní fèèsì débi tí yóò láṣẹ lórí ẹ níbo ló tiẹ̀ ti fẹ́ rówó tí ó fi sáré kọ tí ó fi kó lọ síbẹ̀ àtòun àtàwọn ọmọ ní tó gbé dé ìkòrò bí ìyẹn o lọ́dọ̀ àǹtí ẹ̀ kan àǹtí ẹ̀yẹn jẹ́ single mother ìyẹn ń gbé ní two bedroom flat níta màgà ní kòròdú àríkẹ́ ó kó lọ síbẹ̀ pẹ̀lú àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta ìyẹn ní 2019 lọ́kọ́ kú ó dọ́dọ̀ àǹtí ẹ̀ ní 2020 lásìkò coronavirus lásìkò sars ó wà níbẹ̀ ó manage ó ń ṣiṣẹ́ nílé oúnjẹ kan ilé oúnjẹ tó ti ń ṣiṣẹ́ owó tó rí ọ̀ndàjọ nígbà tó ṣiṣẹ́ ń bẹ̀ wọ 2021 àjọ yìí tó gbalé ó gbalé ó ṣe tẹ̀síwájú lórí iṣẹ́ yẹn náà ṣùgbọ́n nígbà tó di 2022 ẹni tó ní restaurant ti ń ṣiṣẹ́ ẹni yẹn ó di èrò ìlú òyìnbó lọ báwọn ọmọ ẹ̀ ìdí nìyẹn o tí àríkẹ́ àǹtí ẹ̀ lọ́wọ́ akọ̀ ní ẹ̀tì ẹ̀mẹ́nìkan ti ń kówó fún ti ń kó lọ sí patí bó ṣe di àríkẹ́ aṣẹ́wó nìyẹn o ìwọ̀nba tó bá wà lórí ẹ̀ lónà òun lọlé mú padà bọ̀.

0: wọn ní igi dánigbó ọdá wọ tẹ igun lójú àdé afúnwá sírí ọmọbìnrin ìtẹkù pátápátá légún daṣọ borí àbòtán lò ṣàbòdì ìgbín àṣẹwélé tẹrútọ ọmọ nírùpa kàlásọ ẹka alẹ gbogbo ọmọ nàìjíríà gẹgẹ bí ìṣe wa mo tún ti láǹfààní láti dé èyí ọ̀sun àsùnkẹ́ ìfàgbòmí ti fàṣẹ omi tún mi ṣe láyé mọ̀ wọ́n sí. Ìyá ń bẹ ń bí àwọn ọ̀rọ̀ bíi méje mẹ́ta tí gbogbo ọmọ Nàìjíríà kan ti ní kí n bèrè lọ́wọ́ èyí ọ̀sun omi tún mi ṣe màá bí wọ́n lálẹ́ yìí. Àmọ́ ká tó tẹ̀ wájú èyí ẹ bá ń dárúkọ yín kan lè mọ̀ pẹ́yìn lẹ́wà ń bí fún ọmọ Nàìjíríà.
1: Ẹ kalẹ̀ gbogbo ọmọ Nàìjíríà. Orúkọ mi ni èyí ọ̀sun omi tún mi ṣe àsùnkẹ́ ti fàṣẹ ìfàgbèmí.
0: Èyí Ọlọ́run ti ń fún yín lókun àtagbára látọdún yìí wá. Tẹ́ ẹ fi ń dàbí ọmọdé tẹ́ ẹ fi ń dàbí ọmọ jòjòló Elédùmarè ọba ò ní padà lẹ́yìn yín o. Àwọn ọmọ Nàìjíríà ní kí n bèrè lọ́wọ́ yín pé kí ni wọ́n ń pè mí ṣàwárí táyé mọ̀ yín sí tẹ́ ẹ bá ti wà lórí agbagbe rédíò báyìí ẹ mọ̀ sọ pé kí wọ́n ṣàwárí ara wọn kí lè rò bíbẹ̀.
1: N túmọ̀ ṣàwárí mo ní kíkálukọ́ ṣàwárí ara rẹ̀ ẹ rí eégún kan níbẹ̀ lẹ́yìn ni tí wọ́n ti pàtì a máa ń ro àrùn ọmọdọ́mọ tí ò ní jẹ́ ọdọ́ náà lọ ṣùgbọ́n tá a bá ṣàwárí débẹ̀ tá a bá ba bọ eégún yẹn ó ṣe ṣe kẹ́ni náà mọ gòkè lọ orí lásán lọ fẹ́ bọ ni tó yẹ kó bọ ẹ lò míì àlefà gbogbo ní nìkan tó yẹ pé agbọ́n nìkan lọ́yẹ kó fi borí àtàdùn tí ó sì rọ̀ náà lọ ní ìtumọ̀ ṣàwárí òòsà kan níbẹ̀ lè yẹn bàbá yín ni tí wọn ò tiẹ̀ sì mọ́ rárá a máa ru ọ̀pọ̀lọpọ̀ ṣùgbọ́n tó bá ṣàwárí ara rẹ̀ débẹ̀ tá a bá bọ́ bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ náà lọ.
0: Ó túmọ̀ sí pé nílànà ti ṣẹ̀ṣe tẹ́ ẹ gbé lọ́wọ́ yìí ni kéèyàn ó ti ṣàwárí ara rẹ̀ torí pé ẹlòmíì ná owó àná dànù síta ọ̀tọ̀ ni tó yẹ kó ṣe ọ̀tọ̀ ni tí wọ́n ń ṣe é fún níyà yèyé ọ̀sun àsùnkẹ́ omi tún mi ṣe fi mọ́ ń tẹnu mọ̀ pé ṣàwárí ara rẹ̀ ó ṣeéṣe kọ́ jẹ́ pé o ò nílò láti ná òbítíbitì owó ó lè jẹ́ àádùn ó lè jẹ́ àtàrí ó lè jẹ́ orógbó ó lè jẹ́ kókó pa ní tó o nílò láti ṣe níyà ń sọ o ẹ tí wọ́n á jẹ́ ń bèrè báyìí yèyé ìlú tá a wà yìí orílẹ̀-èdè Nàìjíríà owó ìwúrò anamọ̀nàyé oníkálukú ní ń wá lójoojúmọ́ kí ni wọ́n ń pè mí ṣíṣe ajé kí ni wọ́n ń pè mí òṣòlẹ̀ yèyé tó pọ́síbù tó ṣeé ṣe kéèyàn ṣe ajé sínú ilé.
1: Bẹ́ẹ̀ ni gbogbo ọmọ Nàìjíríà kéèyàn ní ajé kó jí láàárọ̀ ajé dàbí orísun ọmọ Nàìjíríà ni gbogbo bí tó bá ti wà tó jí tó bá jẹ ẹ mọ́ra ajé ègúngún ní sàn kí n rí ṣe lónìí o kí n rí tajé ṣe o òdìgbà tó bá fún un lẹ́ràn ajé ìgbẹ́jẹ èèyàn ajé ìgbà nkankan gbogbo tí bá ń jẹ mọ́ bí ẹyin ní tó bá le èmi yèyí omi tún mi ṣe èmi èkì bá wọn ṣe o ṣùgbọ́n tó bá lájé
0: àwọn funfun
1: kó gbé kó fi sàdúrà láàárọ̀ bẹ́ẹ̀ ni òṣùlẹ̀ tẹ wá béèrè ọ̀nà náà ló ṣùlẹ̀ kó tó mọ sọ́ṣùlẹ̀ náà kọ́kọ́ wọ ibi dànù òṣùlẹ̀ wà téèyàn lè ṣe téèyàn sì mọ̀ rí ṣe tí ò ní ọwọ́ tí ò ní ẹsẹ̀ inú tí ò ní nǹkan kan tí ò dánú rárá tá a sì ṣe fún yàn tí ọmọ lò ọlọ́tí wà ọlọ́sẹ̀ wà ó ní gbogbo nǹkan wà téèyàn ọmọ lò
0: tí ó rí tajé ṣe
1: tí ó kó
0: lẹ̀
1: tọ́nà ọ̀la tó kó lẹ̀ gbèrò.
0: Ọ̀dà ẹjẹ́ ń tún wá bèrè báyìí àwọn èèyàn máa ń sọ pé ọ̀dọ́ yèyé ọ̀sun àsùnkẹ́ omi tún mi ṣe èrò ti máa ń pọ̀ jù téèyàn bá lọ bẹ̀ èèyàn ní rí ìyá ìwọ̀n níjẹ́ èèyàn orí ọjọ́ wo àsìkò wo làwọn èèyàn lè láǹfààní àti rí yàn.
1: Ní ọjọ́ Tuesday gbogbo èèyàn ni mo máa ń dá lò ọjọ́ Monday kò ṣiṣẹ́ torí pé èèyàn gbọ́dọ̀ ní sinmi fún ọkàn rẹ̀.
0: Ọjọ́ wa lọ́jọ́ ọ̀sẹ̀.
1: Ọjọ́ ọ̀sẹ̀ ọjọ́ Wednesday ni òbítíbitì èrò máa ń wá.
0: Ṣé lọ́jọ́ Wednesday yẹn lòmíì ń bọ̀ ó fẹ́ ṣọ̀ṣẹ̀ ó sì fẹ́ rí yèyé wọ́n lè rí.
1: Bẹ́ẹ̀ni
0: aago mélòó lọ̀sẹ̀ máa bẹ̀rẹ̀ lọ́jọ́
1: Wednesday. Aago mọ́kànlá sí aago méjìlá torí àwọn tí mo kọ́kọ́ fẹ́ dá lóhùn tẹ́lá tètè dé ní kí n máa jẹ́ bí aago méjìlá ká tó bẹ̀rẹ̀ ọ̀sẹ̀. Ẹni tí ó gbọ̀sẹ̀ tó wá gbàdúrà nu gbogbo àwọn òrìṣà ẹlòmíì máa bọ gbogbo òrìṣà yẹn yí ká ń jẹ ọsẹ tọ́nà ó sì sí fún.
0: Ìyáwá ẹ jẹ́ ká tó tẹ̀síwájú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ táwọn èèyàn lè pè yín sí. Ẹ gbọ́ o gbogbo ọmọ Nàìjíríà yèyé ọ̀sun àsùnkẹ́ omi tún mi ṣe ń bẹ ní orí Ebola ní Ògòlòǹtò ní Kòròdú ibikíbi tẹ́ ẹ ti ń gbọ́ wa káàkiri àgbáyé tẹ́ ẹ bá ti ń wọnú Kòròdú báyìí ẹ bèrè pé bo ni wọ́n ń pè lọ́gọ̀lọ́ǹtò ẹ bá ti jọ́gọ̀lọ́ǹtò ẹ sọ pé ẹ ń lọ sọ́dọ̀ yèyé ọ̀sun àsùnkẹ́ omi tún mi ṣe ìyá ẹ jẹ́ bí yín báyìí ẹ bá ń pè ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn ná.
1: Nọ́mbà mi ni 080-371-491-30.
0: Ẹ yá mi lẹ́ẹ̀kan sí.
1: 080-371-491-30.
0: awon kan fe kose osun won fe fi ikoko nile awon na fe ma dalejo lo won ti jise fun won kaakiri kaakiri se esin ko awon eyan ni se osun
1: ero po repete to nkose
0: okay lowo bayi
1: lowo bayi
0: awon eyan tun le wa
1: be ni
0: ti e si se pe olodun 25 olodun 15
1: yo fi suru se o ke se an kose losun mefa ti e ba kose olodun meta a mo ko ngba se ti e ba kose olodun meji a mo ko ohun ri se se
0: ya wa awon osa kan wa to je bibo ori bibo oba tala bibo ogun bibo oya bibo sango bibo awon to ba fe bori se kan ma bo awon to ba fe tefa se kan ma bo
1: won ma bo ti ti e ba je mori bibo a ni pe ko bo sun bi ti e ba je mo sun a ni pe ko bo oba tala oba tala wa bibo si ni idaji la mo nbo to ba je ko oba tala lasan lo fe bo idaji ni ba ye ko niyan lo fe bo ti o le ko ti o ni yo ti o ni atijo tijo tijo a bo fun tono si la fun gerege
0: ya aba jo ti ese biribiribiri ta ni na po to bayi o da bi pe ise ese yen ta ni ju eyin ma lo nu e gangan e gbo nte so ni isin e je wa bere bayi ori bibo aje sise ati keyan o fe fi koko egbe ni le se ki se pe ma bere owo nla nla gobo yi
1: niwon ba nitori pe nti mo ba le ni se ya mi babalawo ni baba mi
0: ise pe ma bere million million
1: rara
0: iya ni pati sawari ara re awon kan wa to je pe won mo na abayo won ruwu sugbai san kan ati kejo je won gbadun se won le wa
1: won le wa oruko olodun na la pe a si bere lowo fa tori olodun lo ni ka mo da fa
0: iya wa omi ta soro npa re ni jo si awon eyan ti wa ra koda won ti ra ranse soke okun egberun meji pere mi nigba na tori pe bo sasiko odun awon eyan wa so pe e se ba mo se gberun meji na won tun wa ta bayi ni emi ti ti ba yin soro pe emi bi o koja egberun marun card ta won yin o fi ri yin ki won le moye ti won mu lowo ti won ba nbo card yen bi egberun meji tori pe ka wi ka fo ka fo ka wi gbogbo nkan lo ti gbo niri eyin si re eyin si e rorun lati ri kia kia baun e ti fi di e mule pe card ti won fi ri yin ti won kokko gba o di 2000 o de egberun meji
1: Benny, kadi egberun meji koda lati odun to ti lo lati nse egberun meji owo owo se egberun meji sugun omi te fenu kan yi

0: ọ̀nà tí báni tọ́ràn lálẹ́ fọ̀rọ̀ lọ olóòkálù káyẹ ẹlẹ́mẹ̀ wọn.
1: Àròkọ àròkọ àròkọ.
0: Ẹ̀ka alẹ́ gbogbo ọmọ Nàìjíríà àti gbogbo ẹ̀yin tẹ́ wà lókè òkun Fẹ́mi Ògúnyẹmí rèé o. Ẹ ti gbogbo ayé ń pè ní olóòwúrọ̀ ọmọ bàbá tí ń bẹ lélẹ́rú àròkàn rè é.
1: Àròkàn ní ìfẹ́kùn àsùnkùn dákẹ́ o.
0: Àròkàn tí ìfẹ́kùn àsùnkùn dákẹ́ mo gbede iléeṣẹ́ Fin International alias Bàbá Yísá àwọn ní ẹ̀sìn onígbọ̀wọ́ ètò yìí iléeṣẹ́ Bond FM 92.9 ibẹ̀ la wà tá ti dábí ẹdun rọ̀ bí òwe ẹlẹ́mbẹ̀ ń wo.
1: Ṣèbí látúnlátún máa lọ yọ̀yọ̀.
0: Àkú àsekù ọdún ọdún iléyà tó ré kọjá adúpẹ́ mi lágbára ọlọ́run tẹ̀mí ó sojú wa ni ó sì dùjú báyìí lọ.
1: Àròkàn ní ìfẹ́ fún àsùnkùn dákẹ́ o.
0: Ẹ ti mọ̀ pé bẹ́ẹ̀ bá ti gbóhùn mi ẹ ti mọ̀ pé n tó ní bá ni mo mú wá iléeṣẹ́ Bàbá Yísá àwíkoǹkò lójú ọlọ́rọ̀ bàbá tí ń fi gbogbo ògbà mójútó ìwòsàn ìgbáyé gbádùn gbogbo èèyàn àwọn náà ni a tún ní kí n wá o. Bẹ́ẹ̀ bá ti ń gbóhùn mi ẹ ti mọ̀ pé èmi àti Bàbá Yísá ni bó ti ẹ̀ jẹ́ pé Bàbá Yísá sòro mú ẹran bẹ́ẹ̀ kó rẹ̀ ẹ mú ẹ kì í ẹran bẹ́ẹ̀ kó rẹ̀ àmọ́ ẹ̀kọ́ kan tí ń bá rí yan gbámú báyìí a jọ wá sí stúdíò ni a jọ wá ṣètò àdúpẹ́ o ṣùgbọ́n kí n tó ṣe gbogbo ẹ̀ ẹ jẹ́ kí n sọ nọ́mbà Bàbá Yísá káyìn náà láǹfààní àti kọ́lẹ̀ 08054276137 08139682421 08181713350 08148256032 àwọn nọmba yìí ẹ pé Bàbá Yísá sórí ẹ mo sì mọ̀ wípé gbogbo ń tẹ́ ẹ rò gẹ́gẹ́ bí àjàgà tí ò lè bọ́ mọ́ ọ́n ọlọ́run gbé agbára fún bàbá yìí gbogbo ayé nísìnyí ń ròyìn rẹ̀ kódà ibi agbára táàwí ọ̀hún pọ̀ dé ogunlọ́gbọ̀ àwọn èèyàn ni ẹ̀ ń jà sí pé èmi ni wọ́n sanwó rédíò èmi ni wọ́n sanwó rédíò àbẹ́bùn oríṣiríṣi tí ẹ ń fún bàbá ni káwí ni àwọn náà kọ́ bàbá ni ẹ ń bá ọba tajà ìpẹ̀ yóò gbowó òkúta n ti máa fi mí lọ́kàn balẹ̀ nu mo mú bàbá wá lónìí o èmi àti bàbá la jọ wá láì fọ̀tápè ẹja kan sí wọn. Ó tún ti dé o. Bàbá Yísá wíkoǹkò lójú ọlọ́rọ̀. Àtàrùgùdù lọ́kẹ́lú ẹ̀kọ́ gírí. Bàbá sọ̀rọ̀ nípa àwòsàn ìbílẹ̀ tí mùsèmúsè rẹ̀ dámúsẹ́músẹ́. Bàbá Yísá olùdarí iléeṣẹ́ Fin International ó ní gbogbo èèyàn ń gbé gbòòsà fún. Àgbára gbé egbòogi tí dákùkù lajà bá ẹ̀sà tí wọ́n méré sá. Kí ni tí dọ̀ láàmú? Ogun ayé ni ogun ẹnu àkókò àfọ́fà. Kẹ́yìn ọmọ ti dàgbà tó nǹkan ká ti mọ́ kọ̀rọ̀ kó di wàhálà. Máa bọ̀ apá ọlọ́run ká. Ìwòsàn ẹ̀dùnwọ́n tó ti padà dé ní Rabaji gan. Gbogbo ìtọ́jú yòówù tó ọba gbà. Ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dógún péré ₦50,000 lọ́sàn. Tó sì fògo fọ́lọ́run. Ọtá kò dúró olùkọ́yọ. Ọwọ́ àrò pé ikú lọ́kàn. Túnù ọmọ ológo ni ọ̀. Máa bọ̀ ẹ bá sì gbàgbé pé ọsẹ tó péyàn ń tà wìtìwìtì. Ọsẹ tó péyàn ọsẹ táwọn èèyàn ń wẹ̀ tí wọ́n fi ń soríire. Àwọn èèyàn ọjẹ́ ti ṣeré. Ẹgbẹ̀rún 2,000 péré ni. Èébó wípé ńlá láyìí tó kẹ̀. Má bàbá ikú Bàbá Yísá wọ́n wà ní Nàbà 41 Ògúrombi Street Dimu 08139682421 08139682421 Bàbá Yísá ló ní àǹfààní ẹ̀dínwó yìí ìwọ náà jẹ́ bẹ̀ kó tó ń tàn.
2: Mo kí ọmọdé mo kí àgbàlagbà bẹ́ẹ̀ náà mo kí onílé mo kí àlejò rẹ̀ kí gbogbo náà pé a kó àlágbá ọdún tí a ṣe kọjá ẹ̀ òun lè mọ rèé méje ká ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé. Èyí tí mo kí náà ni Bàbá Yísá tí gbogbo wa mọ̀ sí Ajíṣebí International Limited a kó ọdún mẹ́ta ọlọ́run ọba ọlọ́dún yìí kò ní fi san ara wa dé wa ṣùgbọ́n ká tó rìndìnà. Ẹ jẹ́ kí a tó sọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa kí a lè rí àwọn.

0: di cacci che giro di e man in 0 8 0 54 27 61 37 0 8 0 54 27 61 37 at 0 8 1 29 68 24 21 0 8 1 39 68 24 21 0 8 1 81 71 33 50 0 8 1 81 71 33 50 at 0 8 1 48 25 60 32 0 8 1 48 25 60 32 kasi wa lori gbogbo awon ero ibani soro wa yi ti e ba ti pe wa bi o bo se je ti olorun ni ti mo je alase ati olu dasi e le ise kini international limited mo ma gbe are ejo soro ni to bi lo bi bi o bo se je ti olorun e ri pe bi odun ba pari bayi a ma fi ra wa ni awon ebun nipasẹ yi ise wa àwọn ìgbèjì yìí tí a ti ṣe sílẹ̀ ìtọ́jẹ̀ jẹ́ pé ó ń pa tún lọ bí àyíra nípasẹ̀ àwọn tí wọ́n bá ní àwọn àìsàn kan ṣèkejì lápèjúwe bóyá orí èèyàn ń gbá yìí àbí èyí ní bad odor kó sọ̀rọ̀ síta tẹ́nu rẹ̀ máa rùn irú yìí nǹkan tí kò dáa rárá ni èyí pé irú nǹkan bẹ́ẹ̀ ní ìsàlẹ̀ ikùn onítọ̀hún ni nǹkan yẹn ti ń wá o le ti le lo many things ko ti do si ki nkan ko ma lo o le mo pa do duty ni oporopo awon eyan ni won kan bayi to wa nsi eyo ju si ise wa ba kan na ki ro egbe ori kan ko ma fo yan ni gbogbo igba ko le o ti lo sayo la ma ye igba o ti ro pe boya malaria abi typhoid fever o ni se o so mo gba ti wa lo si ayewo wọ́n sọ pé kì í ṣe nǹkan ìlú nǹkan tó lẹ̀ láàmú lórí eléyìí ó lè jẹ́ àfẹ́lù ó lè jẹ́ àrùn sí ó lè jẹ́ pé bóyá ẹni tó kí wọ́n wọ nǹkan yẹn fún ọkọjá lọ ní ìlú tí wọ́n da ohun tí wọ́n fi kọ orí ẹ̀ sí ìbẹ̀rù nǹkan ti wọlé sí ẹ lára ó ní mẹ́wàá ń ṣẹlẹ̀ àìsàn tí ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ipò kò mọ ọ̀nà tí nǹkan yẹn gbà wọlé sínú àgbára àwọn tó ní pé àjọgbé bá àìsàn ọwọ́ àwọn ara ìtọ́jú tó ìwé jọgbé bá àwọn nǹkan ìwà ara bàbá àbí ààrẹ ni bákan náà àkóràn wà ìbá gbé lákòóràn òun náà ni pé ìbálòpọ̀ akọ àtabo látara nǹkan yìí ó lè jẹ́ pé bẹ́ẹ̀ èyí tí a mọ̀ sí àwọn gbajúmọ̀ ìgbọ́n tó lè yé wa kápẹ̀ ní àtọ̀ sí òun ní nǹkan báyìí wọ̀nyí àkóràn ni látara obìnrin ìrorí mẹ́rin wà kẹ́rin ní ti kó ó lè jẹ́ ọkùnrin ó lè jẹ́ obìnrin náà ló kó láàrin ara wọn èrò yìí yóò ṣáàyí pé nǹkan bí ẹ̀jẹ̀ àbí bí ọyún àbí bí ètútú kọ́rin jáde ní ojú ara ọ̀hún àbí nǹkan máa jáde kọ́dà gẹ́gẹ́ bí ògì gbogbo eléyìí náà àìsàn tá à ń pè ní àkóràn náà ni bí ẹ bá yọjú sí iléeṣẹ́ wa ọlọ́run ka ti ẹ̀ẹ́dẹ̀ẹ́rẹ́ rìn ayọ̀ àjogún bá ta sọ lẹ́ẹ̀kan náà ẹ rí i pé ẹlòmíì wà tó jẹ́ pé gbogbo báyìí ń rán ni àjàjà tí ẹlòmíì wá fẹ́ ṣe nǹkan oṣù ẹ̀ ẹ rí i bóyàn bá rí ọ́ sàánú ẹ̀ nípasẹ̀ pé bó ṣe mẹ́ lọ́nú mọ́lẹ̀ ní pé orí mi ẹsẹ̀ mi ìyá mi ò kọ̀ gbọ́ nínú nǹkan yìí láti jẹ́ tí nǹkan yìí ti ń ṣe ilé yìí ó lè jẹ́ àdógbébá èyí tó jẹ́ pé ìyá àti ẹ̀ gan-an bó máa ṣe lo ìgbésí ayé nìyẹn àwa ń rọ̀ ẹ́ ìwọ tí nǹkan ìyá ń dà láàmú má jẹ́ kí nǹkan yìí tó máa lọ bẹ́ẹ̀ kọ́ má jẹ́ pé ọmọ tí wọn náà bá tó bí bó gbogbo bá irú nǹkan yìí gẹ́gẹ́ bí sí ilé iṣẹ́ wa bákan náà ọ̀pọ̀lọpọ̀ yẹn ló wá wà lóde òní bákan náà tó fi pé ó ń ṣe àwárí ìyẹn àìrọ́mọdé ó ti lọ sókè ó ti lọ sísàlẹ̀ àwọn iye scam àwọn iye airstream ni ó ti ṣe bákan náà ni kódà bó bá jẹ́ pé nǹkan oṣù rẹ tó bá yẹ kó ti lọ pẹ̀lú òwúrọ̀ bọ́ náà tó bá yẹ bí sílé iṣẹ́ wa àtúnṣe máa ń wà torí náà bàbá wa wọ́n ṣe ìwádìí dènà nípa egbòogi nítorí ẹ̀ jẹ́ pé ibi tí àwọn bá dé àwa náà tó kọ́wọ́ gbà á tún ṣe ìwádìí lóríṣìíríṣìí ní tí àbámọ̀ àròmí sọ pé àmọ́ torí náà bí ẹ bá jáde tẹ́ ẹ bá wá à ń fẹ́ láti pé ká rí ọkọ ká dẹ̀ ríyàwó à ní ìbéèrè àbẹ̀ ní àlàyé tẹ́yìn náà fẹ́ ṣe fún wa gbogbo ń gbanilójú pé ẹ ilé wò yá àmọ́dún ẹgbẹ̀mọdé ẹgbẹ́ rẹ ayọ̀ gbogbo ṣe jẹ tọlọ ṣùgbọ́n ẹ kàn sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa yìí 080 54 27 61 37 080 54 27 61 37 at 081 39 68 24 21 081 39 68 24 21 at 081 81 71 33 50 081 81 71 33 50 at 081 48 25 60 32 081 48 25 60 32
1: bàbá kó tó di pé ẹ máa bọ́rọ̀ ṣó ẹjẹ́ kọ́ dókè lọ́hùn wọ́n ń ṣẹ́jú sí mi ìpolówó ọjà ńlàgbọ́mọ̀wò ọyá lókè lọ́hùn.
2: ọjọ́ o ti tí ọmọ mi ló ti tì bàbá yín sá lóko ọgbọ́n lójú ọlọ́rọ̀ ẹni bá sọ fún owó ọ̀tẹ́rù ìwọ̀n tó fi tẹná ló mú kájà káwagbò máa gún máa lọ ló bẹ́ẹ̀ kórí bẹ́ẹ̀ ọlọ́run ló fún wọn ṣe o ilé tó wà láàtún kọ ọ̀nà tó dí láàtún là bí mọ́tò bá bàjẹ́ ọ̀dọ̀ mẹkáníìkì lọ́rọ̀ kan gbọ́rọ̀ ẹ̀dá bá torúkú musu àdúrà ló nílò ogun kò lélẹ̀ kápọ̀ ọlọ́mọ ká o ká bá ní.

0: 080-54-27-6137. 080-54-27-6137. At 081-48-25-6032. 081-48-25-6032. Free International alias Babayisa Ọlọ́run ni fún wọn ṣe.
1: Bákan náà, àwa tí a bá yí pé àtẹ́lẹsẹ̀ ó máa ń kúta gbáyé lọ́pọ̀lọpọ̀ ìgbà ni ó dàbẹ́ bẹ pé àárín ní líìgì tàbí ní ìgbà tó ti ẹ̀jẹ̀ pé wọ́n lẹ páyì àbí gọ́ọ̀mù wọ́n lẹ máa wà lẹ́sẹ̀. A ti sọ nípa arthritis àti rheumatism àwọn ni wọ́n ń kọ̀ọ̀sì àwọn symptoms tí à ń sọ yìí. Ṣùgbọ́n ẹlẹ́jẹ̀ ká gbàgbé pé kò sí tí ayé kì í ti ṣe èèyàn o. Ẹni ní bá sùn lálẹ́ ní sùn pẹ̀lú àlàáfíà lágbájú láàrin òru ó lè máa wá gàkan kan máa fi wọ ẹsẹ̀ nípasẹ̀ pé àwọn òmí òkùnkùn kan ló ti wọlé sí lára. Àwọn eléyìí ìlànà ọ̀tọ̀ ọ̀nà ọ̀tọ̀ là ń gbà tọ́jú wọn. Wọ́n ń tọ́jú pé bóyá ogbó àbọ́jú orí àbí nǹkan yìí nípasẹ̀ pé àwọn sísítẹ̀mù ara ó ti ń rẹ̀ wọ́n díẹ̀díẹ̀ ló fa arthritis àbí rheumatism kéèyàn mọ́ lè rìn dáadáa àbí kọ́ mọ́ sáré kọ́dà débi ìgbà tí ń tíyàn àbí kéèyàn ó rìn ní òpónà kan kó jókòó bí ìgbà mẹ́rin àbí ìgbà márùn-ún sí àkíyèsí inú ilé àwọn ẹlòmíì kò tiẹ̀ lè gbòó. Àwọn màmá wa bàbá wa ní ìwà tó jẹ́ pé ìlera gbadun ni wọ́n kọ́ sílẹ̀ ṣùgbọ́n àlàáfà àǹfààní àti gbòógì ìsàlẹ̀ ni wọ́n kó wá nípasẹ̀ pé òun kú àbí bàràdì àbí kókósẹ̀ àbí àtẹlẹsẹ̀ bó ṣe ń kan wọ́n bẹ́ẹ̀ náà ló ń mú tí kì í dẹ̀ ṣe pé wọ́n ní kéde problem. Gbogbo eléyìí tí ẹ bá yọjú sí iléeṣẹ́ wa ló ṣe ń dá lójú pé ìta ọlọ́run kà ẹ ní àlàáfíà gidi lè máa ní tẹ́dẹ̀ kó rẹ̀ sáré torí pé àwọn bàbá wa wọ́n dogún nǹkan wọ́n dẹ̀ fi lé wa lọ́wọ́. Ẹ̀yin rẹ̀ yọjú ẹ wá wo àrà tọ́lọ́run ọba tí ó fi àwa náà dá àti àrà tọ́lọ́run fẹ́ fi ẹ̀mí náà dá fún wa náà nípasẹ̀ pé ẹ lọ́ máa ròyìn wa. Torí náà ẹ jẹ́ ká yọjú sí iléeṣẹ́ kíní international limited. Ẹ mọ́gbàgbé láti pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 080-54-27-61-37 080-54-27-61-37 àti 081-39-68-24-21 081-39-68-24-21 àti 081-81-71-33-50 081-81-71-33-50 àti 081-48-25-60-32 081-48-25-60-32 gbogbo ẹyin tí ògúnrú ẹyin tí ó ń wo ẹ jẹ́ pé bóyá iṣẹ́ ìdúró àbí iṣẹ́ ìjókòó ó lè ṣe ìtẹ́jọ́pọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àsìkò hours láti fi nàró àbí láti fi jókòó ṣùgbọ́n ẹyin jẹ́ kíkẹ́ gbádùn ẹni gbáyà mọ́ òfin lẹ́yìn lójú pé ti wà nínú ìgbésí ayé tọrọ tí ẹ bá ti kà sí iléeṣẹ́ ní international limited. Níta àbámọ̀ àbí sọ pé àmọ́ orí àwọn bàbá wa wọ́n ti wọ́n bá lóun wọ́n sì kọ́ alẹ́kọ̀ọ́ pé ẹ gbọ́dọ̀ pa ọgá rẹpẹ̀ gbogbo òkúta. Èyí náà ẹ yọjú sí wa o gbogbo táwa kálẹ̀ yìí ki e ba ti ri apere pe awon gan ni o la mo ni ninu agbara ni ogun se je ti o ni dumare bi lu se ri lowo lowo yi fa awon asiko perefe ti a fi ni so lori awon nkan yi mo tabi ta fi da awon igbogi abi awon owo ta fe gba lowo yi pada si iye ta n toju awon nkan yen tele etete yanju ẹgbẹrun mẹẹdogun ta n pe ni 50,000 naira ni a gba lowo yi oye ko iye to yi ni ẹgbẹrun da kalẹ ẹdẹ ẹlẹrin ẹdẹ ẹrun abayo ẹdẹ dupẹ fọlọ ni àárín ìṣẹjọ nìyẹn ẹ mọ wájú àgbàdé ọpọlọpọ yẹn ló wà lórí ìlú yìí tó ṣe pé ẹni olóbi kó bára rẹ àpàtó ẹnu àsọjú ọrọ ká má ní sùúrù ìlú gbígbí lápẹjúwe ọpọlọpọ obìnrin ló wà lórí ìlú tó jẹ pé ọkọ ti ní jáde nípasẹ pé ìrànwọ ni ọkọ mi nílò nígbà tí mo dé lọra mọtò méjì lọra mọtò mẹta kò bí wọn tẹlẹ èmi mọ làlágàn nígbà mo dé lọkọlé káàkiri nígbà ọkọ jọ ilé yìí ọjọ ìkan tó di mí lọra ní ọdà ìràwọ rẹ tó ní ebi ni mò ń lò ọwọ àjáde síta ọwọ fààyè lẹ fún mi ọ̀nà lọ dá ìràwọ rẹ wọ láti pé kí wọn náà bá kọ dá wà bọ́kọ ṣe yẹ ọ̀pọ̀lọpọ̀ ìbẹ̀rù jáde lóde òní ìyẹn àkóbá ẹni ní ó ń pè ní ilé yìí níjẹ́ tó ti wá dá wà náà kí n dáwọ́dà rẹ wá dàkan báyìí náà ṣe ń bọ̀ ní gbogbo ìrúlẹ̀ gbogbo àwọn tó yẹ kó sàánú ẹ ọ̀rá mi gbà wọn tiẹ̀ ti ń sàánú ẹ tẹ́lẹ̀ wọn tiẹ̀ ń sàánú ẹ mọ́ ìgbéró yìí ọ̀sẹ̀ àtúnkùnúyàn la fi gbé jáde láti pé ó ń patú lọ bí àyàrá gbogbo ẹni tẹ́ ti fa àfààtó fúnra ní ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló wà lójú òní tó jẹ́ pé àdájọ́ àdáfà ni bàbá mi tiẹ̀ tún kọ ọmọ sí ìyá mi lọ́rùn lókọ́ sọ́lọ́ ọmọ adáhán òun bá gbèsè ayé tiẹ̀ lọ ní eléyìí ní ìlọ́wọ́ fẹ́ ṣe eléyìí dà sọ́wọ́ rí ìrànlọ́wọ́ lọ ẹ̀yin boys ẹ̀yin boys tẹ́ ń dẹsẹ̀ káàkiri tẹ́ ń lọ bí iṣẹ́ tí wọn àgbà yín mo ní ẹ̀yin èèyàn tí wọ́n fẹ́ gbà níbi iṣẹ́ kan nígbà tó kàn wọ ìyẹn náà máa lọ láì lè rízìn sọ́yọ̀ ẹ̀ kọ̀ọ̀yọ́ kó fura síra rẹ kí ni bí ọ̀bá nídìí obìnrin ìyẹ́ kú mọ́lù àmọ́bọ́ ìyàwó ní tẹlomi àmọ́bọ́ ọkọ ní tẹlomi wọ́n jẹ́ orí rẹ̀ orí ọmọ tó dà kí wọ́n jẹ́ kójú kan náà lọ́wọ́ òsì kan rá kóòrù náà ni ọ̀rọ̀ alẹ̀ kí ni wọ́n gbà lọ́wọ́ ẹ ọ̀rẹ́ kejì wọ́n gbà lọ́wọ́ ẹ ní òun ló ṣe léyìí dà ẹ yẹ kí wọn náà fura pé òkòrò tí ń bẹ ẹ̀fọ́ ìdí ẹ̀fọ́ lọ́wà mọ́gbẹ̀gbẹ̀ sí ayé òsì mọ́gbẹ̀gbẹ̀ sí ayé aláìlójútó ìbílẹ̀ o ẹ wá ara ọ̀sẹ̀ àtúnkùnúyàn 7,500 ọwọ́ àlórí ẹ ẹ má gbàgbé orúkọ ọlọ́run pọ́nlélé ìlàkúgbé jáde ipa oṣù ọ̀ka ipa àbí ọ̀ka ìbábáláwo ọ̀ka aláàfà ológèdè ẹlẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ alábìlú ìlú pé a máa ń sọ fúnra wa pé kẹ́lì mọ́tò láì ìrìn àlèhóyè ìyá kẹ́lì mọ́tò láì ìrìn àlèhóyè orúkọ ọlọ́run ló borí gbogbo nǹkan sí ni ìwọ náà wá dúró ń do pé ní a bá tiẹ̀ ta lù ẹ́ nígbà bá ta lù ẹ́ kò sùúrù nílẹ̀ kó dìde nílẹ̀ ọlọ́run bọ́ lójú òní yẹn sáà ń lò wá ẹ̀yin òbí a máa ń sọ fún yín láì máa yẹ ìgbà pé ibi téèyàn bá ṣe sí ilẹ̀ yín sí jẹ́ ohun ẹ tọ́jú àwọn ọmọ wọ̀nyí o ẹ tọ́jú wọn dáadáa o ẹ tọ́jú wọn o ẹ lọ sí atúnkùnúyàn ẹ̀rà fún wọn ọwọ́ ọmọ rẹ ti jí sówó tiẹ̀ tí ń wó díẹ̀ díẹ̀ nígbà ya ni nǹkan dojú ni òní ìjọba fún yín ó tiẹ̀ ti dá mọ̀ràn pé ẹ bóun lálẹ́ àbí kẹ́ bóun lálẹ́ ṣọwá rí kọ́ àbí wọn àbí ń sọ fún yín pé ilé ayé ilé ogun ni ìpìtì mẹ́tò nílé ayé ọlọ́run ní tani ọmọ ta bi ya o ta fe si oko to be wa ti je ki ni oje ka so ra fun won ye ri pe o ba to da lori e o mo de le ta ku so ra fun awon ayo ina bi ila wa bi so ra fun won awon ojo ma la to lo en to ma ri o mo ni lo wa ye ni wo ra re en ra fun ife la fi o ta ni omo igbo na mo ye o ba jona mo ni wahala taari wahala taara re ni ko wa to da be kò sí ilé iṣẹ́ wa lórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08054276137 08054276137 àti 081 48 25 60 32, 081 48 25 60 32. Àìsàn ìṣẹ́ yín kò ní í ṣèmi náà kó kó ara kó lára wọ́n máa lé o ojúgbà kan náà o.
2: Kì í dùn ọ́pọ̀ sókè báyìí náà lọ́bẹ̀ oge ẹ ti mọ̀ pé tá a bá ti mú bàbá wá àwọn ọmọ tún pẹpẹ rẹ̀ dálẹ̀ ni. Àdúpẹ́ Fẹ́mi Ògúnyẹmí rèé o, ẹni tí gbogbo ayé ń pè ní olóògùrú ọmọ bàbá ti mẹ lélérú. Ẹ fẹ́ ká koríkì ìdílé yín bí ayẹyẹ yín, ọjọ́ òbí ni ìgbéyàwó ni, àbí ohun gbogbo tẹ́ ẹ bá ń ṣe tẹ́ ẹ fẹ́ ká koríkì yín, àbẹ́ ẹ fẹ́ ká bá yẹn ṣe jíngù. Ẹ pè mí náà sórí 0033 70 37 28 títí ọjọ́ mẹ́jọ ẹ kú ìkàlẹ̀. Ó tún ti dé o. Bàbá Yísà wí kókó lójú ọlọ́rọ̀. Àkàrùgùdù lọ́tẹ́jú ẹ̀kọ́ gìrì. Bàbá sọ̀rọ̀ nípa àwòsàn ìbílẹ̀ tí mùsèmúsè rẹ̀ dá múṣẹ́múṣẹ́. Bàbá Yísà olùdarí iléeṣẹ́ Fin International ó ní gbogbo èèyàn ń gbé gbòòsà fún. Àgbàrá gbé egbògi tí dákùkù lajà bá ìsàn tí wọ́n méré sá. Kí ni tí dàn ọ́là mú? Ogun ayé ni, ogun ẹnu, àgbókù àfọ́fà. Kéèyàn má ti dàgbà tó nǹkan ká ti mọ́kọ̀rọ̀ kó di wàhálà. Má bọ̀ àbá Ọlọ́run ka ìwòsàn ìdúnwọ́n tó ti padà dé ní ràbájì gan. Gbogbo ìtọ́jú yòówù tó bá gbà. Ẹgbẹ̀rún 15,000 péré naira lọ́sàn tó sì fògo fọ́lọ́run. Ọtẹ́ kò dúró olùkọ̀yọ. Ọwọ́ rò pé ikú lọ́gàn. Túnù ọmọ ológun ni ọ́. Má bọ̀ ẹ má sì gbàgbé pé ọsẹ tó pèyàn ń dà wìtìwìtì. Ọsẹ tó pèyàn ọsẹ táwọn èèyàn ń wẹ̀ tí wọ́n fi ń soríire. Àwọn èèyàn ọjẹ́ fi ṣeré. 2,000 péré ni ètò wípé ńlá láyìí tó bẹ́ẹ̀. Má bàbá ikú bàbá Yísà wọ́n wà ní nọmba 41 Ogurombi street Dimu 08139 68 2421 08139 68 2421. Bàbá Yísà ló ní àǹfààní ẹ̀dínwó yìí ìwọ náà jẹ́ ń bẹ̀ kó

0: tí ó sì sojú ṣe bí ó bá tiẹ̀ lágbára àti níyàwó méjì mẹ́ta ìkan tó ọba nínú ọgbọ́dọ̀ jù ó mọ̀ pé ọkọlọkọ òun ilẹ̀ yorùbá tá a wà yìí arọ́ba aládé tó ti lé lẹ́ni àádọ́rin ọdún tó sì níyàwó mẹ́rin márùn mẹ́fà tá a sì gbọ́ rí pé kò ṣe déédé ṣé ẹ rí àìleṣe déédé ọmọkùnrin nǹkan aburú ni àìlérìn dáadáa nǹkan aburú ni a sì mọ fà tí kòkòrò inú ẹ̀jẹ̀ ìbá gbìmọ̀ yàtọ̀ òun àtọ fà ara a mọ jẹ́ kó dúró fẹ́ mọ̀ wò bàìbàì a sì mọ fà kí apá kan orí kò mọ fẹ́ fọyàn yẹ́ nígbà míì sì wà tó ṣe pẹ́lú mi báyìí kò ní rú oṣù ọwọ́ rẹ̀ kan ní kọ̀ọ̀kan kú ríríri bíi kò ṣẹ́jẹ̀ ń bẹ ẹlòmíì sì rí ẹsẹ̀ rẹ̀ kan ní kú ríríri bíi kò ṣẹ́jẹ̀ ń bẹ ẹlòmíì ẹsẹ̀ méjèèjì àtọwọ́ méjèèjì ní kú ríríri bíi kò ṣẹ́jẹ̀ ń bẹ ṣé ẹ mọ̀ pé àwa gbọ́dọ̀ dákẹ́ ká mọ irú èèyàn òníran ni tá a sì ṣe lọ́rọ̀ ìwé àtegbò kì í ṣe páṣẹ lọ ìlú òyìnbó lọ rí ìwé àtegbò wá ibi tá a ti níwé àtegbò náà là wà ṣíṣe rẹ̀ àti lílò rẹ̀ ló ṣe pàtàkì nígbà bá ṣàyẹ̀wò tán táyẹ̀wò dúró tá a ohun tí ń ṣèyàn a wàá ṣe kíni a wàá gbégbèsẹ̀ lórí ẹ̀ béèyàn bá ti lo oògùn bí ẹ ṣe ní òòlù kò ní ṣòro dandan ni kó ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣiṣẹ́ bàbá agitọ́ lọ́hùn gbìn olóòtú ọ̀fà ara tí a fi pè mí lólóòtú ọ̀fà ara ni lọ́ọ̀ bọ̀ báyìí.
1: Lagos Abeokuta Expressway ilé epo ọjà bus stop lẹ́gbẹ̀ẹ́ ilé epo MRS filling station ní Victory Plaza níwájú bíríjì ẹlẹ́sẹ̀.
0: Ìbẹ̀rù kalẹ̀ sí mọ́ gbá mi láago ọ̀pọ̀lọpọ̀ èèyàn ojú àmọ́ ti sọ̀rọ̀ lórí tẹlifóònù nígbà bá sọ̀rọ̀ tí n bá bí ọ lóríṣiríṣi ìbéèrè ọ̀rọ̀ ìwọ náà rí pé rere lolúwa.
1: 07031445626 07031445626 Bàbá wà ní Lagos Abeokuta Expressway ilé epo ọjà bus stop lẹ́gbẹ̀ẹ́ ilé epo MRS filling station ní Victory Plaza níwájú bíríjì ẹlẹ́sẹ̀ gbogbo bí ìjọba ti ń bọ̀ sáà ti pe fóònù nọmba wọn.
0: Àwọn nǹkan tí mú kọ́mọkùnrin ó mọ́ lè gbé pápá láàrin àwọn ẹgbẹ́ rẹ̀ àwọn tí mú kí ọkọ láyọ̀ mọ́ jìjà ilé ìṣọ́ta kọ́mọkùnrin ó mọ́ lè ṣe bí ọkùnrin. Àtàwọn tí sọ ní darúgbó kàǹgẹ́kàǹgẹ́ ẹlòmíì wọ́n ń fà á wọ̀dá ń fó wọ́n ń gbé gọ̀kadà wọ́n ń gbé sọ̀kalẹ̀ ni bẹ́lòmíì bá gbẹ́sẹ̀ kan wọ́n sẹ̀ bá gbé kejì ni ọfà ara mọ́ ṣiṣẹ́ kíṣẹ́ lára a sì mọ́ da ìgbésí ayé ọmọkùnrin àtọmọbìnrin láàmú olóòtú ọ̀tẹ́tílẹ̀.
2: Bàbá ìdí tọ́lọ́rù ń gbìn ọkọ̀ arúgbó bàbá olóòtú ọfà ara. Tí ọlọ́run kó gbà wá lọ́wọ́ ogun ọfà ara ni. Ìyá arábá ti ń tàrí lọ́nà àdáàdì. Tí ọwọ́ àbíẹsẹ̀ ní pọ̀ ju bó ti yẹ. Ká máa rìn sóṣooṣo bí ẹni tẹ ẹ̀gún mọ́lẹ̀. Ká má lè rìn dáadáa tàbí bẹ̀rẹ̀ mú nǹkan. Bàbá rẹlẹ̀ mú tàbí ra ògiri mú. Àwọn àpẹẹrẹ wọ̀nyí kì í ṣe ń tó bójú mu. Gbogbo kọ́ a tó wá fi wí àtẹ̀kọ̀ tó ń gbọ́dọ̀ bí mọ̀nà wà kó tú ẹ pè wá kájọ ṣe mọ̀nà papọ̀ 080-5417-0401 gbọ́dáadáa o 080-5417-0401 ọfọ ara ò ṣe é dúró wò ìgbọ́ náà máa sùn.
3: Bàbá mú gbọ́tẹ̀ mẹ́nu ba iṣan ara ní ìsinyìí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ló ti gbìyànjú ṣùgbọ́n ó gbé ìgbìyànjú wọn náà kọ̀ṣọ̀ ní ń bọ́ sí bóò ló ti rí bàbá.
0: Olóòtú ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí ó bá gbìyànjú ọ̀gbọ́n ni wọ́n ní ayé ìka láṣe kùkú iṣẹ́ ẹ̀yìn bá ṣe kù tí ó ṣe tán ayé ìkíkú iṣẹ́ èèyàn ṣe tí fi débi àpẹẹrẹ ni sọrí béèyàn bá dààmú lóko dààmú lòdò orí tí ó gbèrè àmọ́ gbáwo oreko ni wẹ́lòmíì ń gbò bá lóun fẹ́ kírun àbò fẹ́ gbàdúrà nílé ìjọsìn wọn ò gbága fún lọ́tọ̀ ni ọmọ ọdún mélòó ni ọtí ẹ̀ ń gbága fún bọ́ bá tiẹ̀ fẹ́ tẹ̀ pa ń bọ́ sì tẹ ọ̀pá afárí lèèyàn tẹ̀ bó bá ti dọ̀pá apọ́ ń fi gíìsì kẹta ẹsẹ̀ láì tí ìpọ́nmu ogójì ọdún ìpọ́nmu àádọ́ta ọdún òun bí ìwọ náà rí mi ń gbà kó o fẹ́ wọnú kúrò ní àyín ọdún pé fúnra mi ni o bọ́lẹ̀ nu mọ́tò kì í ṣàìmọ́ mọ́tò wà ọlá ni mo fi ṣe tí mo fi ní dẹ́rẹ́bà tó wà mí àṣìbọ́lẹ̀ àwa náà àwọnú àyín ń gbọ́ adétọ́ ni kí ọra ẹlẹ́rìndòdò omi ni ó bù wá nígbà bẹ̀rẹ̀ iṣẹ́ sọ̀rí báà náà fúnra mi ni ojú ó sì di kíní gbòǹgbò ọ̀rọ̀ tó yá aṣọ pọ̀ ṣùgbọ́n òfin gbà wá láàyè níwọ̀nba bọ́ọ̀ bá tẹlifóònù mi ìwọ náà gbọ́ iṣan la àfi ìṣẹ̀lẹ̀ ayé bí ò bá ṣiṣan lára ẹ̀dá ẹ̀yìn àbí ṣan ò bá ṣe ń tó yẹ ó ṣe onítọ̀hún ó kàn dàbí òkú igi tí àgbẹ̀ ti ṣẹ́gbẹ́ kan ni kòkòrò inú ẹ̀jẹ̀ a sì mọ́ bá ṣan jẹ́ gbogbo ohun tí gẹ́lòmí ò mọ wọ̀ kan kó bí